ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn.

0: sọtẹlẹ.
1: Ta bọ́dọ̀ tó ń gbé lára.
0: Why did you dwell in you?
1: Tí òjò gbérí.
0: They don't let you rise.
1: Tí òjò ọjọ́ ológo.
0: They don't let you make your glory come.
1: Iná dàpọ̀ mọ́ náà.
0: Ayé àdàmú sì tán.
1: Kó gbé jáde.
2: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Mo tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So wọ́n gbà tí mo wá ń gbọ́ program bàbá wọ́n wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a sí ní last minute pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo sì wá sí orí òkè ní last minute tá a sì kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé káta fóònù wa pé káta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit láti ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáàjà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́. Ogun gan wà nílébà yìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mu wá. Ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè. Nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn. Eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
2: Láti bá mi ti dá iye pé ká sí lóore tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ́jẹ́ ti dá yẹ. Pẹ̀pẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ mi pàánù ẹ̀ tí ó sùn yìí heavy gan.
3: Àjọjì àmẹ́bí mi fún ọtí so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
3: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ìrànlọ́wọ́ ojú korojú ti dìde fún ẹ. Information yìí ṣe pàtàkì fún gbogbo àwọn tó ń gbé Lagos State. Nínú ìpàdé tí a parí tán ní Evans Square, ẹ̀mí Olúwa sọ fún gbogbo ènìyàn wípé òun máa ṣe ìyanu tó yàtọ̀ ní service láàárọ̀ yìí ní agogo mẹ́fà àbọ̀ ní lóńlò bus stop ní Fàgbà. Now inú àdúrà yẹn ni mo wà mọ́júmọ́ Lábújá bí mo ṣe ń parí ni mo láti drop information yìí. Ẹnikẹ́ni tó bá ń gbé Lagos State kó jẹ́ ká pàdé ní Fàgbà láàárọ̀ yìí tó bá di aago mẹ́jọ a máa bẹ̀rẹ̀ ti Ìkòròdú. À ń pè nǹkan kan ní Rain of Miracles. Òjò ìyanu aago mẹ́fà àbọ̀ ní Fàgbà, aago mẹ́jọ ní Ìkòròdú. Tó bá jẹ́ kan lára àwọn

0: adúrà rẹ. Now tó bá rí àwọn tó ń gbàdúrà.
1: If you see people that pray.
0: Tí wọ́n sọ pé àwọn ò rẹ sí àdúrà.
1: And they say they're not getting answer.
0: Ẹ jájọ wo bí iná.
1: Let's look at
0: God. Adúrà tó bá máa gbà.
1: Prayer that will be answered.
0: Ó gbúdọ̀ ní àtẹnumọ́.
1: Must be insistent.
0: Consistency prayer.
1: You must be insistent on
0: it. Is what can make difference.
1: Olólegbú ìyàtọ̀ wá.
0: Genesis 32. Láti 34. Jacob di angeli yẹn mu. Mi ò ní jẹ́ o lọ. Àfi tó bá ṣe.
1: Sora
0: yìí tẹ̀ mọ́ ń gbàdúrà sùẹ́sùẹ́.
1: Tẹ̀
0: mọ́ ń padà sẹ́yìn. A ni mo ti ṣe díẹ̀. Mo ti padà sẹ́yìn. Ṣé ìwọ orí bá wọn kan ṣe ṣẹ́dú pẹ̀lú alẹ́ fún
1: mi?
0: Dáfídì wípé ẹ̀mẹ́jẹ mo ń gbàdúrà lójúmọ́. Na ẹlòmíì wà ní wa báyìí. A ti ṣe 3 days program. Ọjọ́ kan ló ti ṣe. Ẹlòmíì ọjọ́ Now, ẹyin kan wà tó jẹ́ pé ní consistency.
1: You are not consistent.
0: Kì í tẹnu mọ́.
1: You are not consistent.
0: Kì í tẹra mọ́.
1: You are not consistent.
0: Kì í tẹ̀lé bá ba ṣe ń bá lọ.
1: You don't follow the way we say.
0: Nínú Second Kings 5.
1: In Second Kings 5.
0: Wọ́n sọ fún Namani.
1: He told Naaman.
0: Ẹ̀mẹ́je.
1: Seven times.
0: Ló máa wọ Jordan ni o. Wọ́n sọ fún lẹ́ẹ̀kejì.
1: He told him
0: Jordan. Ẹ̀mẹ́je ni o.
1: Seven times we do it.
0: Tó o bá wọ bẹ̀lẹ́ ẹ̀mẹ́je.
1: O
0: lè ṣiṣẹ́ o.
1: You can
0: do it. Àfìgbà tó wọ bẹ̀lẹ́ ẹ̀mẹ́je.
1: O
0: sọ fún wọn ní ọdún Jericho.
1: O ní
0: ẹ̀mẹ́je nìkan yìí
1: kan. Seven times you go
0: down. Àgbà tó pé ẹ̀mẹ́je.
1: Ẹyí
0: tí ẹ mọ́ ń sọ pé ẹ kì í rẹ́ sí àdúrà.
1: Ok,
0: àwọn kan wà sí. Àjọ ṣe ìpàdé Tuesday.
1: We did Tuesday
0: program. Ní Lolo bus stop.
1: At Lolo bus stop.
0: Irú ẹ̀ ní Sunday báyìí.
1: But today Sunday.
0: Wà á mi excuse wa.
1: They will bring excuse.
0: Onílàdẹ fẹ́ parí sẹ́tà ń bá lọ.
1: I still want to complete the work.
0: Àwọn kan ti gba òróró.
1: Some have still boy.
0: Tàbẹ́ fi ṣiṣẹ́ yẹn. Àwọn kan sì máa gbà tí wọ́n lẹ́nu.
1: So don't sit down today.
0: The same thing ní Korodu.
1: Also ní Korodu.
0: You must encourage yourself.
1: Mo gbọ́dọ̀ gbàrẹ̀ ní
0: ọ̀dọ̀. Kò bá bẹ̀rẹ̀ assignment.
1: You start an assignment.
0: Kí ni parí.
1: Please.
0: Have assignment.
1: Aboyisha
0: is spiritual.
1: Ah,
0: it's equal to nothing.
1: Be
0: a nipa
1: you
0: sing kaka.
1: It's not that you have not
0: done. Molua go goin.
1: Adua
0: re ogba.
1: Look at
0: it one year.
1: I'ma
0: bring you lolo joju. She kept on going. She kept on going. Ko je kokunrin yen simi.
1: Bẹ́ẹ̀ni
0: pé men out always to pray and not to faint.
1: O
0: yẹ kẹ́ ẹ máa gbàdúrà. Nǹkan kò gbọdọ̀ di ẹ lọ́wọ́. You must not lis ten to the mockers. Àwọn kan bẹ tó máa fẹ́ paná ẹ̀mí ẹ̀. Wọ́n á fẹ́ kó tẹ̀síwájú. Number two. Àwọn tó ń gbàdúrà pẹ̀lú distraction. Wọ́n yẹn ni mo dẹ́ yẹn o. Bí wọ̀n wọ́n á lọ straight forward. Àdúrà tó bá ń gbà. Wọ́n á kí ní ẹni tí wọ́n ń tẹ̀lé.
1: They
0: move here and there. They hear many things from people. Ẹlòmísìn àfihàn ní òróró tí a lò lọ́wọ́. Ó ti lò róró méje lẹ́yìn
1: báyìí.
0: Wọ́n ò dúró lórí iṣẹ́.
1: You are not consistent.
0: Ó ẹbí ẹnì kankan kọ́.
1: It's nobody's fault.
0: Wípé o rẹ sí àdúrà. Ẹbí rẹ ni.
1: It is your fault.
0: Ìwọ la máa bèrè lẹ. Ẹlòmíì wà nínú àdúrà báyìí.
1: So if you pray like this.
0: Yóò tún mọ tẹfóònù.
1: They will be pressing their phone.
0: Yóò mọ wo fíìmù. Nínú àdúrà.
1: In prayer.
0: Tí gbogbo ayé ń gbà tán rógbòlò. So ọmọ yẹn táyẹ wọn dá lórí rédíò lásán. Lórí sọ jẹ́ páyẹ wọn change lójú.
1: That the Lord change suddenly.
0: Don't pray with distraction.
1: Má gbàdúrà
0: pẹ̀lú ìwọ. Pray with concentration.
1: Jẹ́kọ̀
0: jẹ́ wà lójúkọ. Mo gbàdúrà. Verse 41. Lo fi ni watch and pray.
1: Ó ní ẹ máa ṣọ́ra kí ẹ sì máa.
0: Ẹ máa ṣọ́ra. Ẹ máa ṣọ́ra. Money distraction. Àwọn èyí ó máa sọ oríṣiríṣi létí ẹ. Kí lè o ṣe lórí rédíò?
1: Ẹ lómi.

0: lásìkò ojúmọ́. Ẹ kú ayọ̀run bọ̀dá láàyè. Kí lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32FN94.9. Ilé ẹ̀rín lórí àpáta gàǹgà Mọ́kọ́lá.
1: Lọ́jọ́ òní tó bá.
0: Àpáta pààrà tó ga jù nílùú Mọ́kọ́lá ń bí o. Lẹ́yìn Premier láti ń tarí ohun jáde. Lórúkọ gbogbo àwọn ọmọ ẹ̀rí lápapọ̀. Ẹ kú ojúmọ́, ẹ kú àmójúbà mi o. Wákàtí ẹ̀rí lẹ́tọ̀. Dr. Apostle Tawalade ló kọ mi. Ẹ darapọ̀ pẹ̀lú mi lórí 32FN94.9 fẹ̀yìn ẹ̀ on Facebook. Kódà mo wà lórí TikTok Apostle Tekobo on TikTok. Mo wà lórí Taiwo Tekobo Alade lórí Facebook. Apákasínà wá ìtìjúgbà social media mi. Sheikh Abdulsalam. Lọ́wọ́ bọ́tì mi ni 32FN94.9. Ṣé wù ó rẹ́rìn músẹ́? Ó ní máàmù wa ní 32FN báyìí, mo fi jẹ́ ìmáàmù 32FN àkọ́kọ́ ni. Ǹjẹ́ ò la máa wé tù bàbá ẹ? Ó rẹ́rìn músẹ́, òun àti studio manager mi. Ẹ̀bùn ni ìwà láàyè rẹ. Gbogbo tó ní ẹ̀mí lónìí bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́. Ìrèdí ni pé inú mi máa ń dùn. Tí n bá ti worí ẹ̀tọ́ báyìí ni ẹ̀rí ó ti máa sọ kálẹ̀. Pé mo gbóhùn yín lásán, ìwòsàn ni. Bá òkú ṣe ọ̀tán. Orí ètò yìí Ọlọ́run a máa tún ìpínyàn sí rere. Lórí ètò yìí, a máa sòkú dalàyè. Pàápàá òní ni ọjọ́ tá ó tún pàdé ní gbọ̀ngàn ẹ̀rí wa. Agbára yóò mú kí ọwọ́ yí padà. Gbogbo àlàyé bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ sí Ọlọ́run. Mo ti ra àṣàbúrà tí mo mú wọlé Psalm 150 verse 6. Ohun gbogbo tó ní èmi bẹ̀rẹ̀ sí ní yan Ọlọ́run.
2: Ẹlẹ́dà mi, mo di ọmọ.
0: Ó ní jẹ́ kí ohun gbogbo tó ní èmi yan Ọlọ́run. Tí sáàmù yìí ń sọ fún wa rèé o. Pé bí èmi bá bẹ̀rẹ̀ tí ń bẹ o. Bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ sí Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ sí Ọlọ́run. Ṣé ń ju ọwọ́ fún wọn ní okun nìyẹn o? Ọlọ́run ìtàn bá yóò bá mú. Ó bẹ̀rẹ̀ sí ní fún wa ní àwọn tá à náà béèrè fún. Ẹgbọ̀pẹ́, ẹgbà ẹ̀yìn wa. Ẹgbọ̀pẹ́ wa, ẹgbà ẹ̀yìn wa. Àwọn irúgbìn gbàgbọ́ tẹ fi bá dá májẹ̀mú. Pé tẹ̀ ń lò fún wa fún ìràpadà fún ojú rere. Tún bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́.
2: Ẹlẹ́dà mi.
0: Gòkè ìbàjọ́ wa fi ṣọ́ tọ́pẹ́ Alábí.

ohun tí a fẹ́ ṣe lónìí rèé o nígbọ̀ngàn wa gbogbo àwọn ọwọ́ tí wọ́n ń ṣiṣẹ́ bí ẹni tí wọ́n ń jìjẹ lérí ọwọ́ tí ò ní àkójọ àwọn ọwọ́ òkúta ọwọ́ tí ò lè dá ohun rere ṣe agbára fẹ́ mú kí ọwọ́ kò yí padà ẹ̀yin ni o ọwọ́ kan rèé ọwọ́ àti ń tojú oorun fògo àwọn èèyàn wálẹ̀ ẹgbọ́n tí ẹsẹ̀ wúra yìí sọ jésù ló sọ̀rọ̀ Matthew 13:25 nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ẹgbọ́n kí ló dé tó jẹ́ pé ìgbà tí ènìyàn sùn ní ọ̀tá wá ó fún èpò

gbogbo àìsàn tí ó lórúkọ. Ẹ̀yin ni fẹ́ mú kí agbára kí o yí, àbí agbára fẹ́ mú kí ọwọ́ kó yí padà láàárọ̀ yìí. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí àbí dá tiẹ̀ mọ̀ láàárọ̀ yìí. Èmi ò mọ ohun tí ọ̀tá gbé sí ọ lára tó ti fi epo àbí tó ti fi ba iṣẹ́ rẹ jẹ́. Èmi ò mọ irú epo tí ó ba iṣẹ́ rẹ jẹ́ tí òjò lákọjọ tó ṣiṣẹ́ bí ẹni ṣiṣẹ́ nínú òkùnkùn. Bẹ̀rẹ̀ sí ní dààmú láàárọ̀ yìí. Ọlọ́wọ́ gbogboro ti dé o. Mo fẹ́ mú kí ọwọ́ kó yí padà. Ènìyàn sùn. Ọ̀tá wọ́n fún epo sínú àlẹ̀kámọ́. Ó ba tiẹ̀ jẹ́ ó sì ba tiẹ̀ lọ. Ẹgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ilẹ̀ ti mọ́ báyìí o. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Ó bẹ̀ mí ni ìmọ́lẹ̀ ayé. Kò sẹ́ni tó rìn inú mi tó rìn nínú òkùnkùn. Ojúmọ́ ti mọ́ báyìí o. Bẹ̀rẹ̀ sí ní dáàtì ẹ mọ̀. Gbèsè tí wọ́n fi sínú ayé rẹ, sínú iṣẹ́ rẹ. Ẹlòmí àti máa ṣẹ̀yọ sílé. Ẹlòmí àfúnjẹ ojú oorun ni. Bẹ̀rẹ̀ sí ní ṣe ìràpadà rẹ báyìí. Ìràpadà ni ohun tí a fi ń sanwó ètò yìí. Ètò yìí kò ní tó lè ta o. Jẹ́ májẹ̀mú tí Ọlọ́run bá wa dá. A sì rí nínú Bíbélì pé ìràpadà ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ wa. Mo wọnú àká Ọlọ́run lọ. Gbogbo ohun tí Sátani ti bàjẹ́ nínú ayé rẹ̀. Gbogbo ojú tí wọ́n ti kó lọ. Ọpọlọ tí wọ́n ti kó lọ. Ọ̀rọ̀ Adésọlá Joshua ló jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run ní àká ní ọ̀run. Ọmọbìnrin tí wọ́n gbélé ọmọ rẹ̀ kò yún ṣe tẹ́ tí ní ọdún díẹ̀ sẹ́yìn. Nígbà tí ó boyún jẹ́. Ibi tí ò sí ilé ọmọ tó padà ní oyún. A jẹ́ pé Ọlọ́run ní àká ní ọ̀run. Àwọn bíi Fátímà Sísì ọmọbìnrin tí ò ní ojú tó padà ríran lórí ètò yìí. Àwọn ló jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run ní àká ní ọ̀run. Àwọn irúgbìn yìí la fi wọnú àká Ọlọ́run lọ. Mo wọnú àká Ọlọ́run lọ láti fún ọ ní ojú tuntun. Ikùn tuntun, ọpọlọ tuntun, ìlera tuntun. Stanbic IBTC Bank ní àsùnwọ̀n ìjọ wa o. 00 17 64 54 82 00 17 64 54 82. Àlàdé Olúbùnmi Fọlásadé ni ó kọ tí ó gbé jáde. Mo dúró lórí Krista pata ilẹ̀ mìíràn yanrìn ni. Mo fi ẹ̀yìn tí àgbélébù tí Ọlọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fi tú wọn jẹ. Nínú tí wọ́n ní tí wọ́n dá padà yìí, mo wọnú àká Ọlọ́run lọ láti fún ọ ní iṣẹ́ tuntun, ilé ọmọ tuntun, ojú tuntun, ẹsẹ̀ tuntun, ìlera tuntun, ọpọlọ tuntun. Mo lo orúkọ Jésù. Mo fi irúgbìn rángẹ́lì mi.

0: Lantaradi, Dupe, lori ise mi, Dupe, Olorun.
1: Ise kan wa ta fe se ni aja, Olorun ti wa se. Lori e mo mo se fe fata ti mo ma nso, mo ni pe Olorun ta wa le do Olorun je ko ri, ma le san san ori, won si pe ni eleni pe won ti sanwo fun, pe ka wa bere leni. Mo dupe lori eto yin yi Oluwa mo dupe Olorun mo dupe lori ise mi ni ki na kan ton ki to ri mo Olorun ta wa lade mo yin mo gbe yin ga Oluwa ise Oluwa ise Oluwa ise o
0: Olorun teri agbara e lori afefe mo yin mo gbe yin ga Oluwa ise Oluwa ise Olorun ta wa lade mo dupe o
2: pare le won koni ta ku sibe owo ti paro owo adehun ni kejo se koni ye ise na la se yori koni ta ku sibe adupe lowo Olorun to mu ki owo ku paro owo si rere oda tun da yin mo
3: e kujo meta sa ara mi o mo ina ni ori afefe ni mo ti ma ngo program yin ti pe ni aro yi mo de shop ni mo ri pe won si ji ori machine mi lo mo ti se aro be irapada mo ti se irapada Olorun pe yin ko jo ko sawari machine mi pada fun mi o
4: e karo sa akuse ana sa emi na ti le ri o last week lo ti ye ki n pe yin mi ni mo pe yin pe won ja shop mi won yo ori machine mi lo so lojo Thursday ni o sele o se di ojo Friday sister mi ti won wa ni fa si won kan pe ni pe ki lo bere iye ton ta mo se wa send owo si mi ni mo wa pada dogbon se owo yen ra ori meji se mo dupe Olorun a ma gba fun yin pa ma ju yin se o se o ni fo mo sise ranse ni fi yara sise ranse o ise sa
2: mo no ti e ba adura te ko ti mo de so fun pe Olorun ko fi ofura emi pe Olorun fe fi se yanu ni o fi ofura emi fun yin ni bi mo ti se so pe iku lo kanu lo ni o laro le mi o ni jaye mo abere ba ni si owo kan jigbe owo kun da pada ni ilopo agbara mu ki owo ko yi pada ni pelu irugbin ra pada yin o laro le mi o ni jaye loruko Jesu Olorun ko so yin di pupo owo ti Olorun ma do fun yin ko ni wale owo ti na yo ma ri ni orilede mo ya machines bi mo loruko baba Olorun mo Olorun mo oju koju ogboro wo o le gboro jigbe mo o jare na fi ka
5: daje kwata ro o akọ adura o adura o se wo te wo gba o mo ti furugbe lamisile fun eri ko dun pupo pupe mo si furugbe arobi ati irapada gege bi o se fi ko wa te ni ka se o dakun daje ojo omo mi o ma ti de lati January ọjà tó ti yẹ kó tà kó ti rọ́dà mi fún ni kí n tún ṣe ti fún gbìnlẹ̀ lórí àdúrà ràn mí lọ́wọ́ kọ́nà mọ́dìmọ́mọ́ mi o ẹ káàárọ̀ o dájì ẹṣẹ́ ọjọ́ o akọ àdúrà o àdúrà o mọ̀ gbà o àdúrà ọlọ́run kò ti gbà pọ̀ nínú dènà mo ní ẹ̀rí o láì láti sọ fún yín pé ọmọ mi tí mo sọ fún yín pé ọjà rẹ̀ pé kò dé ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́pọ̀ àwọn ọjà yẹn ti ń dé pẹ̀lú ìtọ́ni tẹ́ẹ̀ni kí n ṣe tí mo sì ṣe o dúpẹ́ pé ọlọ́run ti ń ṣe àwọn ọjà yẹn ti ń dé àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ti gbà ìwà ti ṣí ọlọ́run ṣe o sì ti fúrúgbìn ọwọ́ ọlọ́run ṣe ẹ̀mí fẹ̀mí ẹ̀mí àwọn ọmọ ẹ̀mí aya ẹ̀mí fi ṣiṣẹ́ ìránṣẹ́ yìí orúkọ jésù ẹ̀mí lẹ́wọ̀n àtayọ èmi lè rí kan o.
2: Ẹ kú àmójúbà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ nínú ẹ̀bẹ̀ àdúrà tẹ́ kọ̀ pípé àtàjà kò dẹ̀ sí àṣírí kan ju àwọn irúgbìn tí à ń ṣe tá a fi ń ga sí tọlọ́run tọlọ́run fi ń gbẹjọ wa rò gẹ́gẹ́ bí májẹ̀mú tí ó ń bá ètò yẹn rìn tó kù náà dé ní kankan ọ̀járe ni wọ́n fi ta agbára ń pààrọ̀ ọwọ́ lórúkọ Jésù gbogbo wa dánidúró iná mu bẹ́ẹ̀ ẹ̀ ń ra àlùpàdé lẹ́wọ̀n ẹ̀ ń jèrè wọn jésù olúwa wa.

0: gbàdúrà pé ẹni tó bá gbé ọwọ́ faraó wọ̀ èyí tó fi ń pọn lójú ọlọ́run tó ṣe ìdájọ́ ọba bébé sẹ́sárì yóò ṣe ìdájọ́ ọwọ́ tó ń pọn ayé rẹ lójú tó ń pọn iṣẹ́ rẹ lójú ẹni tó bá gbé ọwọ́ faraó wọ̀ wọ́n ti fi pọn ní ayé rẹ lára ọwọ́ faraó ọwọ́ tó ń dínkù ẹrù ẹni ẹgbọ́n ti faraó wí ó ní ẹ má jẹ́ káwọn èèyàn yìí lọ máa gé kókó fúnra wọn ó ní ẹ má gé kókó fún wọn mọ́ ẹjẹ kan máa wá koríko kiri ó lẹ wá fi kún iṣẹ tán ṣe bíríkì tán mọ yẹn ẹ sọ di ìlọpo márùn fún wọn ọwọ tí ń pọn ní lójú ọwọ faraó ọwọ àfìyàjẹ ni.
1: ọ̀pọ̀ dájò tán ló bá jayé kiri.
0: gbogbo ẹ̀yin tí ẹ wà ní àjèjì tẹ ṣe àtìpó tàbí tẹ já àárẹ̀ nílùú ẹran ti ilé o àjò olédùn ó dàbí ilé. ẹ̀kọ́ ní ti south africa yìí ń kọ́ wa o ó lè ṣẹlẹ̀ ní amẹ́ríkà lọ́la ó lè ṣẹlẹ̀ ní canada ó lè ṣẹlẹ̀ níbikíbi ìgbà wo ni wọn yóò pèsè fún ilé rẹ. a ṣe ìdájọ́ ọba kan nínú bíbélì ó dá gbọ́ ẹ̀rí yìí gbọ́ ẹ̀rí yìí fún ògo ọlọ́run white yuba.
2: láti ní ẹ̀ka rọ sá orúkọ mi ni ọpẹyẹmí èmi náà ni o latif náà ni o ládì mo dúpẹ lọwọ yín púpọ lórí ayé mi kò sígbà tí mo pè yín tí ẹ kì í dá mi lóhùn ẹni ẹ wà ń bẹẹ kì í síbẹ ká máa pè yín ẹ máa dá mi lóhùn lọjọ gbogbo ládì mo ráàánú gbà láàárọ yìí ẹ sọ wípé ibi tí ó bọ sẹrin tí ó bọ ọjọrin tí ó bá wákàtí ni kó má jò tọ sí wa ládì mo dúpẹ gbogbo oore dẹ́yìn ṣe fún mi ládì mo gbàdúrà tán láàárọ mi bá káwọn ọmọ mi lọ skul bá ń bọ wánulé padà bá dénulé ìgbà tí máa débi dáínì mi so mo kàn bá kí ejò yẹn lọmọ ibi àga dáínì mi ó sì tóbi díẹ torí kẹ ṣèjọ àná fi sùn ó ti wánú lé yẹn yóò ti lé lọ́sẹ̀ kan ṣá torí mo wá ṣàkíyèsí pé ta bá ti sùn tán lálẹ́ yóò máa da gbogbo nǹkan rú nínú ilé àmọ́ ẹkú làwọn máa ń pè so bó ṣe wá dàárọ̀ yìí bí mo ṣe wá rí mi bẹ́ẹ̀ ó fẹ́ sáwọnú àga yẹn padà dájúdájú inú àga yẹn ní ń gbé dádì àná tí mo rí gbà torí àwọn ọmọ yìí ti jókòó sórí àga yẹn darí láàárọ̀ tán ti jẹun kó tó lọ sí skul dádì ṣe rí pé mo ráàánú gbà mo dúpẹ́ dádì o mo dúpẹ́ o pé tí mo sì sọ fún yín lórí ọ̀rọ̀ mi solar fridge dádì àánú ti ṣẹlẹ̀ àánú ti fọ̀n lórí ayé mi o mo ti ráàánú gbà mo ti ra solar fridge yẹn báyìí mo sì ti bẹ̀rẹ̀ ẹja yẹn náà lánàá dádì ẹ ṣe mo dúpẹ́ sá o.
3: sista ọpẹyẹmi mo bá yín yọ pẹ̀lú àwòrán ìjọ ńlá tí ẹ fi ránṣẹ́ yìí ẹ jẹ́ ká máa ṣàyẹ̀wò àwọn àyíká pápá ilé tá ń gbé gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ti ṣe sọ tí ẹ bá ti rí àwọn aláǹgbá eku nínú ilé yín mọ́ tí ẹ tètè fúra pé ó ṣeéṣe kí ejò ti wà nítòsí gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ èyí wọ́n fi kọ́ wa pẹ̀lú àwọn tó máa nípa ìtọ́jú ẹranko síbẹ̀ náà ọpẹ́ ni ká dá àbẹ́rí ejò ńlá yìí tó sì ń bá yàn gbélé tó tún wá wọnú àjá táwọn ọmọ ń sùn tán fi ń ṣeré tá a bá sọ nípa ti ẹ̀mí àwọn ẹni ẹ̀mí ló lè yé wa táwọn ní fìkan gbà kan lọ́wọ́ yín nípa ti sólà àti iṣẹ́ ìjà tí ẹ bẹ̀rẹ̀ wọ́n ti ya ṣọ́ọ̀bù yẹn sí mímọ́ ṣọ́ọ̀bù yẹn ò ní wálẹ̀ ẹ ti bẹ̀ pa ìka adúpẹ́ lọ́wọ́ ọkàn yín tọ́lọ́run wá lò fún òun náà ní wálẹ̀ ọwọ́ pààrọ̀ ọwọ́ nìyẹn lórúkọ jésù tá a bá rí ọwọ́ tó ń dọdẹ àyàn mọ yín ọwọ́ yẹn kò gbẹ dànù ọwọ́ ti pààrọ̀ ọwọ́ sí eré báyìí àpamọ́ ajá àtàjẹrẹ jọ à ẹ ò ní rí bi irúgbìn arọ́bí nìyẹn o mi ò ní ṣẹlẹ̀ sí wa mo bá yín yọ o.
4: ramọ ọmọ ní yà ni o mo dúpẹ́ o èmi náà ti lẹ́rìí o oyin jésù lógo àwọn olóyún mi méjèèjì tí mo pè yín fún wọn ti rúre wọn ti sọre o ọlọ́run ìpè yín wá ṣo ńlá fún mi o kò mọ̀ jẹ́ kí n dòkú o àpóstù àṣàdédé ni mo mọ̀ bára mi lẹ̀lẹ̀ lórí bẹ́ẹ̀dì tí mo sùn sí o aṣọ àdúrà mi gbà mo fi ń bora o mi ìmọ̀ bó ṣe jẹ́ o mo bá bára mi lẹ̀lẹ̀ o ilẹ̀ẹ́lẹ̀ tí mo bára mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ̀nsẹ̀ nìyẹn mi ì ti ẹ̀ mọ̀ mo ti dòkú tán o àpóstù mo tilẹ̀kùn ilẹ̀ mọ́ bí aago bíi mẹ́jọ kọ́mọ mi kan ó tó dé tí ń kó ọmọ lọ skul ló wá sọ́dọ̀ mi o mi ìmọ̀ lè dìde sílẹ̀kùn mi lè sí wíńdò agbára ọlọ́run òun ló mọ̀ gbé mi rò tí mo fi dìde nàró báyìí mo tún na lẹ̀ lọmọ yẹn ṣàní pé kí n máa rákòrò ni níta ló wà o èmi wà nù ilé o àpóstù mo ṣe rákòrò jáde láti yàrá lọ sí kíṣìn pé kí n tiẹ̀ lè sílẹ̀kùn gbogbo àwọn tó wà ń ta wọn tiẹ̀ lè rí mi àpóstù mo sílẹ̀kùn o ọwọ́ mi ò tó nẹ́ẹ̀tì ta tí mo ti o wọ́n mọ̀ já nẹ́ẹ̀tì ni tí wọ́n fi wọlé tí wọ́n fi gbé mi ní kíṣìn gbé mi sí sitting room ṣẹ́ẹ̀rí apá òsì àtẹsẹ̀ òsì ẹgbẹ́ kan báyìí o ti ku ti o si nkan kan be mo to ti wuwo regede ri gbe ṣugbọn mo dupe lọwọ Ọlọrun ipe yin o gbogbo be ba se ni a ma se na mo nse o mo nfurugbin o mo tun pe yin eni pe irugbin ka Ọlọrun atọwọ Ọlọrun ese kese na mo lo se ti mo fi pe yin mi fi sere o mo gbe Ọlọrun alaye ga o mo dupe o mo dupe o Ọlọrun ipe yin yo ma so tuntun ninu aye awa omo ijo ori afefe o emi mimo o si darapo mo yin o oni fi yin le o e ba ki mama o e ku ajodun je lo oju wa o ma rodun o a se mi o
0: ami ami ami ami ami ami ami a o se mi loni ani ba leti kogbo nti emi so fun awon ijo e wa gbogbo ona ide akobo ojurin lati akobo ojurin ba ni gbonga apostu o ti se oregelepe waju le la leyin adupo to koju si le engineer la leyin yen e ma bo lowo sale tarada e ti ri gbongan yi ago meji temi la ago meji o Ọlọrun mi kisi npi ope ero rebete jagun temi jagun jagun Ọlọrun mi npi ope ero jagun video ni lo bi lere atawuro ti abari ra wa ma anoint owo wa pamro yan ma ba gbogbo ajagaje ni Isaiah 10:27 ajaga ti ojo ni akojo yen ajaga ti o je ki owo duro si de olowo ajaga to je omo ti se bi eru be ni ti se ninu okunkun aba gbogbo ajagaje nipa ife amuroyan owo re yo do wa lase yori owo yi na wo na yo fi se rere mo anoint eni eto atese waju la go me sabo a pe awon arugbo ti won ti de bi ri won ran mi se awon arugbo bere si ni se irugbin re olofe ibidano buburu tose to koja ni mo so fun yin yo opolopo omo ni won ko lo ni ile iwe o ni orire local government ni ipinle oyo yi gẹgẹ bi iroyin punch a o ri won o oga ile iwe ohun ikanu won so emi won pa nipa ifon na won su won gbe oga kan to je obirin lo awon omo iya meji wa nbe gan won ti le so pe yo omo bayi ni won ji ko ni ipinle oyo yi na ni iroyin ojo jimo ni yen ijo kan na ni ti je bu ode awon kan dede subu subu ah ojijiku Stanbic IBTC Bank 00171645482 profe ibidano eni ba gbe owo be sesari wo a fi pa aye re loju olorun to se idajo ba be sesari owo atawon ale re nfi ife toko niji temple jerusalem on fi o fi se gbadun aye won owo kan si jade o ko mene mene tekeli peli seri eni pe ati se idajo won si da ejo ada won ni ebi won ton pa aye re loju yo gba idalebi owo yo parowo loni o to ba ti wa setan ko pe mi afi adura le lori phone 08169537433 pade la go be sanbo lo so eri re sori whatsapp mi o 08169537433 owo ko parowo ni orilede yi o ni ojo rere anipade ayo won to fi sapere gbagbe je jesu yo dara po mo alaye olorun yo ba rin ati irugbin gbagbo re mo wa ka olorun lo fun oni ojutu fun okan tutun ese tutun opolo tutun owo yo pa ro won

ẹjẹ́ kí a gbàdúrà o bàbá ọlọ́run olódùmarè a tún dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò yìí a tó rí ọ̀fẹ́ ńlá ńlá tẹ́ ẹ tún fi fún wa láti jẹ́ ní ìbùkún fún àwọn èèyàn yín ògo ni fókọ yín o ní orúkọ ńlá jésù ti násárẹ́tì ǹjẹ́ bọ́rọ̀ yóò ṣetán jáde lọ ẹ̀yin lẹ̀ kúkú mọ́ ràn wà lọ́wọ́ iṣẹ́ ẹ̀yin sì ni gbagbagba ilẹ̀ dúró ti ọ̀rọ̀ yín alógo ni fókọ yín náwó agbára rẹ o ìwọ ló lè jẹ́ kọ́rọ̀ ẹ̀wò yé àwọn èèyàn rẹ gé oyin hàn dáadáa o lókọ̀ ńlá jésù ti násárẹ́tì títí lámọ̀ dúpẹ́ lámọ̀ yìn ológo ogo ni fókọ rẹ o ní orúkọ jésù olúwa wa àmí aráalé ará oko èrò ọ̀nà ibikíbi tẹ́ ẹ bá wà ọyá ẹja wádìílé nǹkan pàìtọ̀ yín ló tún dé o èmi pàìtọ̀ wa náà ni o èmi ni pàìtọ̀ gbadé ògún lánà àdúpẹ́ torí pé ọlọ́run olódùmarè ó ṣeun àánú ẹ̀ ojú láéláé onímọ̀ pàwá mọ́ onímọ̀ yọ̀wá nínú ewu níbikíbi tẹ́ ẹ bá wà ǹjẹ́ ẹ mọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ lórí fèdèfọ̀ pàtàkì rẹ̀ iná la mọ̀ nǹkan lọ gbọ́ bí a ṣe sọ ni wọ́n ní tí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ìtàn lè kaná torí náà àìparí rẹ̀ òní ni mò ń wo bá ṣe mú wá sí ìparí ṣẹwárí tọ́ba wa tún di ọjọ́ mẹ́jọ aráalé ará oko èrò ọ̀nà gbogbo ẹnikẹ́ni tọ́jẹ́ ọmọ ọlọ́run tó ti dàtún bínú jésù wọ́n á fẹ́ ká gbáradì láti kún fún agbára ẹ̀mí mímọ́ èyí ni pé ìwọ tó ọba ti jẹ́ kìrìstíẹ́nì tá a ti tún ọ bínú jésù olúwa wa ṣùgbọ́n tó ò tí kún fún ẹ̀mí mímọ́ tí wọn ò mọ gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ ọjọ́ mẹ́jọ ẹni wọn gbàdúrà fún a irú ìta ṣe ní bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn tọ́lọ́nà wo agbára táwọn èèyàn kún fẹ́mi mímọ́ káàkiri káàkiri orílẹ̀-èdè wa yìí iná látúnṣe lágbára ọlọ́run ṣùgbọ́n kí ni ìdí láṣe pé èèyàn ń fèdè fọ̀ tá a ti ń kọ́lọ́ iná látọ̀kọ́ lónìí àǹfààní fèdè fọ̀ ọmọ pọ̀ jántìrẹrẹ ọpọ̀ jántìrẹrẹ ṣùgbọ́n bá a ṣe má ṣe o ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa èmi a máa yán yá ẹ mú fóònù yín ta pàìtọ̀ wa torí kí ni torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mùdùnmùdùn ẹni ń lọ lórí afẹ́fẹ́ ní ìsìn àdínláyé gba ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ṣe bí ẹni ọba ti ní tẹlifíṣàn nílé ọkùnrin mẹ́ta ni o tẹlifíṣàn kì í mọ̀ sí aláwòrán púpọ̀ aláwọ̀ púpọ̀ irọ́ mọ̀ ni dúdú àti funfun lásán mọ̀ ni ńgbà wá ń dàgbà bọ́nu o ìwọ tó ọba tọkùnrin ńlọ ni ṣùgbọ́n ní ìsìn àwa mélòó là ń jókòó là ń wo tẹlifíṣàn pàápàá jùlọ tàwọn orílẹ̀-èdè wa yìí fóònù kálukú ló jókòó tìbí nǹkan míì ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe kó ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ránṣẹ́ sórí rẹ̀ nu ẹni mo ṣe ní ìwọ tó ọba fẹ́ mọ tí pàìtọ̀ wa ń ṣe irú ní ìsìn àwọn kan ti ń ja ládùn eré orí ìtàgé láti bí oṣù kan àbọ̀ sísìn pàìtọ̀ wa ń bọ lórí orí ìtàgé wa orí fóònù rẹ lọ́wọ́
se bi ngba mo ni ese awon kankankan e se idi na joko bayi ni sin ko se e gbe phone yin ta o gbogbo yin te wa lori Facebook oya oya oya oya mo fe ke wo account mi nbe ke follow mi Rev Gbade Ogunlana REVGBADE Ogunlana Rev Gbade Ogunlana oni account Facebook at Instagram kelasi na paito wa e ba ti si Facebook yin eyen search fun Rev Gbade Ogunlana e wa follow mi lori Facebook ni o lori Instagram ni o gbara te ba ti debe le ti ri opolopo nkan ta tojo eyin te ba ni TikTok Rev Gbade lasan niyan Rev Gbade e follow mi nbe be yan se jaladun awon opolopo nkan lori afefe nu Rev Gbade oni TikTok awa to ba je pe YouTube ni tia channel mi ni YouTube Gbade Ogunlana ni eyin subscribe si subscribe ni ti YouTube Gbade Ogunlana follow ni ti TikTok Rev Gbade Rev Gbade Ogunlana follow ni ti Instagram na Facebook na follow ni ti e na Rev Gbade Ogunlana se wa ri di ti mo se ni ke gbogbo yin loko kan ke tele mi nisin an kan mo wi pe ose ta pari eni mo se ojo bi o paito wa iro ni ke ma se ro sugbon gbogbo awon ti an follow mi lori Facebook an kuku gbo ara nta nsonu ke paito yin ose ojo bi ke momo ara nta nsonu idina Paito wa e si asalaye re lori idanileko yin. E ma da supo lohun o. E ro pe yo fun yan lowo ni ero ni o. Ti ba so lori idanileko. Ke lo se o. A ba wo nti dada re lohun o wa da. Idi ta se gbodo follow mi nu. Facebook Rev Gbade Ogunlana Instagram Rev Gbade Ogunlana TikTok Rev Gbade YouTube Gbade Ogunlana Oya aya wa bele obi ari bayi o Moni kini anfani dilasi ifedefo mama kan ko tesi na sesi mi nu mi sidun Wọ́n nípa ẹjọ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ nípa àǹfààní tí ń bẹ nú fèdèfọ̀. Wọ́n lọ wá ti yé àwọn dáadáa. Wọ́n ní kódà àsìkò táwọn ń gbà táwọn ń lò láti fèdèfọ̀ ó tán ti pọ̀ sí. Bẹ́ẹ̀ bó ṣe yóò rí nù. Gbogbo ìwọ tó bá jọmọ Ọlọ́run nínú Kristi tó bá ń gbọ́ mi ẹ̀tọ́ rẹ ni kó fèdèfọ̀. Ọlọ́run ló gbé kalẹ̀ fún a orí ọ̀fẹ́ ni àní àǹfààní bí rí ọ̀fẹ́ sí ṣebí ni mo ṣe ṣàkàwé wípé tá a bá rẹ́nikẹ́ni tọ́jọ́ mọ Ọlọ́run tí ọmọ fèdèfọ̀ ṣe lọ dàbí ẹni tí ń fẹsẹ̀ kan rìn ẹsẹ̀ kan ló fi rìn òótọ́ mo sọ fún ọ àbájọ Pọ́ọ̀lù apostélì ó ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ń fèdè fọ́ ju gbogbo yẹn lọ. Ó díndí ìjọ kan ẹni mọ̀ ń bá wí. Ó díndí ìjọ kan ẹni ń bá sọ̀rọ̀. Wípò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun ń fèdè fọ́ jù wọ́n lọ. Òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun ń fèdè fọ́ jù wọ́n lọ. Ngbe nikan ba lo ndupe lo Olorun o n fede fo ju gbogbo didi ijo lo se mo gbe o mo ni sene o didi te bati ni gbogbo eyin te n bo mi nje mo gbe ngba mi mo wa
Olorun a ma se nkan foyan to je pe ha yo soluwa re. Egbon ti mo so mo ni Olorun a ma se nkan foyan to je pe ati dupe lo re yo nera. Ke se pe eyan je abara mo re je o. Sugbon ati dupe yo ewon omo bo ya iwo ti ri iran lowo Olorun ri toju re si bere si po yi ah mo ranti odun kan ah Olorun Olodumare ogo ni foko re o e ma wi pe ni awon asiko kan mo ma lo si dani leko ah nigba na ise ni o ma se dani leko ofe fawon ran si Olorun gbogbo ojo aje lati badan momo tin wa ma ma lo ogbo mo so ojo isegun ojo tuesday enje ma ko ndo ni momo lo ojo wednesday o de ko ojo thursday o dije bode ojo jima odabe kuta lo so se lo so se ah ya asi wala adupe nta ran ana no gbogbo eyin te jalajo eko ile mo je nle ri be se ngbo mi ni isin abi ogbomoso abekuta ondo ijebu ode eko mo lo si dani leko ofe fawon ti won je osise inu ogba jara oluwa eyin wa wo se ri ngba na oko te eyan ba nwa kaakiri njojumo baun fo bi osu meji abi nkan la mo fi se se ma wi pe oko nkan mo pe wa ohun mo ba lo ibi kan jo kan mo ba ri moto kan pe eleyi yo le se iru ise ta nilo re fun yo le se se ri bi mo se ro ba ile mi Olorun ba ni se bi se mi ni onilo oko ifun mo ni han oni to ba fe o le ri ah mo ni mo fe gbogbo eyin te ngbo mi waju Olorun te eyin ti paro ni ijo keji lẹni kan ba mo ba ri test owo kan tẹni kan iran mi to fi ranse ewo n o ri ru eri emi ro wi pe se mo pe ngba mi mo wa won mo ni awon ile ise kan won fe je genega o ipin dokowo awon oni adoju tofo nkan emi ro pa won mi kan ko test ranse e ma ji owo ba wole je ba fi test owo to wole je kan ro pe mo boya won banki ni an se polongo jo o ri ru eri avigbi ngba mo san ro pe ere ni abi ere ko leni n ba lo whatsapp lo ba ko test pe paito wa emi mo fowo ranse si yin e mo pe mi kuku korin e si ijo pejo wa sese ni keyin ojo iro ki sese sugbon o lebon to ri Olorun fun kaluku emi ijo ah mo jonjo na e gbo ti an ba ni eyan jo bi odi to je pe tase ni ese omo lo mo ni Olorun Olodumare Olorun Olodumare ki lo de a ogo ni foko re iru asiko e wa fe dupe ah e wa ni bo mo se le ki to Olorun ti gbogbo aye faraji ti o faraji nkankan aji ki aji ge Olorun to fowo na bora
alagbada na alawo tele orun igbe ba ki yo ton dabi pe oju bayi lo eje ma wi pe eyan ma fifede fo dupe ebi an lo no.

0: 32 FM ti wa oke.
1: Ìrọ̀rùn dé.
2: Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé. Tó sì yẹ kó jẹun tó dáa. Fi ń tọ́ dáa panu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn bànàbànà. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Káfi tó dáa panu. Ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà? Káfi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tún ara ẹ lé mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara. Kòkó tó àánú. Multi Service Ventures. Ló ń sàpínká ẹ̀. Tó ń tà. Bò fẹ́ rà lọ́pọ̀. Tàbí lára tún tà. Kòkó tó àánú Multi Service Ventures. Ìní ó kàn sí ní KS Motel Shopping Complex. Total Garden. Oríta Mẹ́fà Junction Ìbàdàn. Telephone 080-3330-4174. 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé. Tí wọn ò fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
3: Kò ní ṣú mi, kò ní rẹ̀.
4: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ.
3: Kò ní ṣú mi, kò ní rẹ̀.
5: Bẹ́ẹ̀ni.
6: Ǹjẹ́ yín ti ẹ̀ mọ́ o?
7: Bẹ́ẹ̀ ni o.
6: Ọ̀dọ́ ọmọbìnrin kan wà tí ò tíì fi oúnjẹ kan ẹnu fún odidi ọdún 16 years kò kú. Bẹ́ẹ̀ kò ṣàárẹ̀.
7: Ode o.
6: Kódà àkọọ́lẹ̀ wà wípé wọ́n gé orí kúrò lọ́rùn adìyẹ. Ó dẹ̀ lu ọdún kan àtoṣù mẹ́fà kó tó di ipò gbẹ̀mí mi.
8: Ṣé lóòótọ́?
6: Gbogbo ẹ̀gbùgbẹ́ di orí ètò èyí tún ga ní aago 9:00 sí aago 10:00 lálẹ́ ọjọ́ ajé Monday lórí ìkànnì 32FM 94.9. Níbi tí Usman Haruna Deoni Oniro Odùnà àti máa gbé wa débẹ̀ ṣàtúpalẹ̀ àwọn ohun àrá yanilẹ́nu tó ń ṣe ni ní àyín nípa èèyàn, àṣà, ìmọ̀ ẹ̀rọ, ẹranko àti bẹ́ẹ̀ lọ. Èyí tún ga lẹ̀tù àrà ò ní tán lórílẹ̀.
9: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.

iṣẹ́ ìfọ́gun. Àwọn ẹlẹ́rìí ẹ̀kọ́ ti gbà sí mi. Wọ́n máa ń sa ohun tójú wọn ò tó.

0: bí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé
2: kákàkà pátá kò ṣe fi wé kókókó òrókò ìfò labalábá sí yàtọ̀ sí tẹ́yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ akansara sólóńgó 32 FM 94.9 laughter house orí òkè tètè premier mọ́kọ́lá ìbàdàn.
3: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta mẹ́bẹ́ ti mọ̀ pọ́gá níyàn láwùjọ rẹ̀ pé ayé ẹ̀yìn tèmi nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ nílẹ̀ lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí afẹ́fẹ́ 32.

àwọn kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tó ń dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tó ẹfẹ ńdọṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tó ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté premier mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni

0: oúnjẹ sì jí òrí àwọ̀ tí bòmìnrin mú kókó dàgbà ẹ̀rí làpẹrẹ ìdùnnú 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
1: Alaye, ṣé o mọ mẹ̀mẹ̀?
2: Èmi mọ mẹ̀mẹ̀. Ṣé o mọ mẹ̀mẹ̀?
1: Èmi ò mọ mẹ̀mẹ̀.
2: O mọ mẹ̀mẹ̀.
3: Mo ní pẹ́ mọ mẹ̀mẹ̀. Bàbá mọ mẹ̀mẹ̀ mọ mẹ̀mẹ̀.
2: 32 FM 94.9. À ń fẹ̀ nígbà gbogbo àgbáyé. Àwa gangan ní mẹ̀mẹ̀.

0: mo ba ni e ka bo pada enu ah kilo de ati seto laaro yi ni eyin gbo wa fun igba kokon mo fi tayo tayo kin ka bo si ile alayo ile erin keke o da rerin elio o ya rerin ah mo bi ta ba ko elio mo ba ni nsin tori olohun a le mbo ni ka gba mo abi ekiti kwara bi abi ko gi abi bo te ni ka we mo ba itori olohun olowo nu won a le gba se lowo Ustaz Sheikh Abdul Salam apa kasina white jugba o wa ni awon meri e darapo ke ma wo bi ni life and direct ni tawo te ko bala on Facebook aposu te ko on TikTok 32FM949 fẹyin on Facebook aduke ko comfort wa nbi saga yo ti wa gaju ba lori oke tente ina abi awa ni ile oke gogoro adeko ke comfort mo ti goko gogoro mokola ni mo tin tare ohun jade ni ori apata genge apata gengi gengi leyin premier ile erin ko pe meji o gbogbo ẹ bo ṣe ń jalala orin àti ẹ̀rí rẹ ni ètò yìí dr aposu tábàlàdé ló kọ mi ọ̀pọ̀ ẹ̀rí ni mo tún ti gbà láàárọ̀ yìí ọlọ́run ó ṣe o àrí bí ọwọ́ ṣe ń yí padà bí ọwọ́ ṣe àbí agbára ṣe ń mú kí ọwọ́ kó yí padà àwọn tí wọ́n ti bá san gbèsè wọ́n ti wá dúpẹ́ o ọwọ́ kan nìyẹn ohun tá a fẹ́ ṣe ní ilé ẹ̀rí lónìí nìyẹn gbogbo ọkàn tó bá rí ibi débẹ̀ lónìí pátápátá mo fa àná ìtọ́ ọwọ́ yín ìpàmúrẹ́yà máa ń ba gbogbo àjàgàjẹ́ ni Isaiah 10:27 adégòkè comfort ó yá ẹ kàwé Isaiah 10:27 iṣẹ́ tí ìpàmúrẹ́yà ń ṣe yóò sì ṣe
1: ní ọjọ́ náà ní àgbẹ̀ ẹrù rẹ kúrò ní èjìká rẹ àti àjàgà rẹ kúrò ní ọrùn rẹ
0: àjàgà ní ọrùn rẹ kàwé
1: a sì bá àjàgà náà jẹ
0: a bá àjàgà náà jẹ
1: nítorí ọ̀rá púpọ̀
0: nítorí ọ̀rá púpọ̀ tabari pé níbi tí ọwọ́ wà náà ni ọrùn gbé jáde a fẹ́ pa gbogbo àjàgà jẹ ìtumọ̀ àjàgà ni iṣẹ́ òṣì ìdààmú wàhálà anointing break the yokes àṣírí ni àmú ìwé orin wa nínú ìwé orin ìjọ apostolé ti kristi jésù àfẹ́pàdé orin 46 ẹ bá mi ka ọ̀rọ̀ orin náà jáde jésù àfẹ́pàdé orin 46
1: òní ni ọjọ́ ìsinmi fún olúwa
0: òní ni ọjọ́ ìsinmi fún olúwa
1: Jésù
0: àfẹ́pàdé
1: lọ́jọ́
0: rẹ mímọ́ yìí
1: a sì
0: yí tẹ̀ rẹ ká
1: lọ́jọ́ rẹ mímọ́ yìí
0: lọ́jọ́ rẹ mímọ́ yìí a lè ní ọ̀gá.

0: 13:25 ẹ kàwé Jésù ló sọ̀rọ̀ ọwọ́ kan wá lóru ó ba tẹ nìkan jẹ́ ó sì ba ti ẹ lọ kàwé.
1: Nígbà tí ènìyàn sùn. Ọ̀tá rẹ̀ wá.
0: Ọ̀tá wá.
1: Ó fún èpò sínú àlìkámà.
0: Kí ló fi fún èpò sínú ló gbé sí àbọ̀wọ́? Ọwọ́ ló gbé sí. Ó fi èpò. Èpò sínú àlìkámà ni tó da. Èpò ni nǹkan tí ò da. Bí ẹ̀tẹ̀, bí ogún òru, bẹ́ẹ̀ ìsàn, bí gbogbo nǹkan tí ò da. Ó ní èpò. Ó sì fi sínú tó da. Ara tó sùn jẹ́jẹ́ tó da dáadáa. Ó sì bá tara ẹ jẹ́ ó bá tiẹ̀ lọ. Mo dọ́rọ̀ rí kírísítà pátá ilẹ̀ mìíràn èèyàn nínú.
2: Torí náà,
0: gbogbo ọwọ́ tí ń ti ojú oorun fún ọ ní àfúnjẹ. Ọwọ́ tí ń darapọ̀ láti bá ọ ṣe ìbálòpọ̀ ojú oorun. Ọwọ́ tó wá tó ń fún òpò sínú àlìkámà rẹ. Ọwọ́ yẹn gbẹ dànù láàárọ̀. Kí ló ti sọnù láàárọ̀ ìbẹ̀rẹ̀ sí ní ra? Ìbẹ̀rẹ̀ sí ní wa? Ilẹ̀ ti wọ́n báyìí o. Àwọn kan wá tí wọ́n sì rí gbà o. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Irúgbìn ni ohun tí àwa máa ń lò. Gẹ́gẹ́ bíi májẹ̀mú orí ètò. Ó ní a máa fi wọlé ìṣúra Ọlọ́run lọ. Orí ti di Sọlá Joshua ni mo ti mọ̀. Ọlọ́run ní ẹ̀yà ara nínú àká. Ó dàbí àwọn spare part tá à ń lò ń bí náà ni. Mo mọ rántí pé Désọlá Joshua tán gbé ilé ọmọ rẹ̀ kúrò. Dókítà wá sórí ètò yìí ó lo kọjá àgbọn èèyàn a tó padà rí ilé ọmọ tuntun ńbẹ ìyẹn ni pé ọlọ́run ní àká ní ọ̀run ẹran ti Fatima Aziz ọmọ tí ò ríran yẹn fámìlì rẹ̀ wá dúpẹ́ lórí ètò tó padà ríran padà ọlọ́run fún ní ojú tuntun ní gbogbo tí òkùnkùn ti bàjẹ́ ní òru pẹ̀lú ìràpadà rẹ

0: la re yo son to da so ni ti le koro si be olada hallelujah o da ba won yo o je ka gba won eri fo go olorun right gba
1: karo daddy o ni eri o emi ni iya afi apostle lati adugo akobo daddy mo dupe lowo yin sir e seun gan ni fun adura yin ipe yin pe mi o pe mi o sele wi pe omo mi obirin o ni nkan kan lara to je bi egan ati abuku ti a ti n ba fa lati bi odun merin seyin ta ba ti de hospital to ba ti wo to ti se pa to ba ti ku die ki won se surgery doctor abani ohun o si around ohun travel for dukan basa se n ba yi ni ti kini yi o se se ohun ni koko yi wa nigba to di lodun ti mo sa wa so fun yin e fun mi ni ito ni eni ki n lo se awon adura kan eni olorun a jere are epe eyin o lodi si ise abe lai foro gun ko pe ta fun mi ni ito ni ti mo de se be se so bi olorun se gba gbogbo ogun niyen o bi doctor se fun ni appointment ijo to ma se ise abe yi aya ni ti e n ja ṣugbọn nipa ore ofe olorun ati anu ti mo ri gba lodo yin eni ki n fọkan balẹ ipe imọlẹ le ri ko si ewu aṣeṣe abẹ yi o yori sayo o yori si rere o kódà ijọ kẹta e won ni ka ma lọ le oju ọgbẹ yẹn o ti san wọn ti tu plaster nibẹ bi mo ṣe n ba yin sọrọ itadi oju ọgbẹ yẹn ti di kódà bi won ṣe ṣe gan wọn ni kì í ṣe ìtàn máa wá tú kò tí ẹ wàá hàn pé wọn ṣe nǹkan kan níbẹ mo dúpẹ lọwọ yín o dádì ìpè yín kò ní di òkú ọlọrun á túbọ máa gbọwọ yín ṣiṣẹ àánú á túbọ máa gbọwọ yín ṣiṣẹ ìyanu lágbára ọlọrun gbogbo ogun tó bá ti ṣe lórí àwọn àwa ọmọ ìjọ tá ń tẹlé yín kò ní padà sórí yín kò ní padà sórí mọ́mì kò dẹ̀ ní padà sórí àwọn ọmọ ẹ ṣe o dádì mo dúpẹ́ o ẹ̀mí yín ẹ̀mí aya ẹ̀mí àwọn ọmọ ẹ ò ní fi ṣiṣẹ́ ìránṣẹ́ yìí o mo mọ̀ lóore o mo dúpẹ́ o.
0: Àmì ni orúkọ Jésù ọwọ́ pààrọ̀ ọwọ́ ni màmá agbára mú kí ọwọ́ kò yí padà ohun tí mo mọ̀ sí ni ìsìn major operation tó níbi tó wà níbi tó la ẹ̀mí lọ ni mo tí ọlọ́run bá sọ̀rọ̀ pẹ̀lú ìgbọràn tiyín náà níbẹ̀ ni ìràpadà ẹ̀mí ènìyàn o ni ọrọ̀ tẹ́ ẹ ṣe àṣírí ni o ọwọ́ ọlọ́run wà darapọ̀ mọ́ ọwọ́ dọ́kítọ̀ láti mú ẹ̀dọ̀ yẹn kúrò ẹ̀dá àbùkù ni ohun tí ó bá wà níbi tí ó jẹ́ pé gbogbo ayé ń rí tó sì ń ta àbùkù bẹ́ni tí wọ́n ń rí lára màmá ogun yẹn ò ní gbérí mọ́ gbogbo tẹ́ ẹ ti ná ọlọ́run kó dá padà ní ìlọ́po ìlọ́po gbogbo àwọn tó wà nírú àkókò báyìí mo máa ń sọ fún èèyàn mo tán bá ṣe iṣẹ́ abẹ fún èèyàn lẹ́yìn tí a gbàdúrà àti ìtọ́ni ẹ̀mí mímọ́ ẹ̀rí náà ni ẹ̀rí ni eléyìí o jésù kò gbé ogun yẹn mi pátápátá tẹ́ ẹ náà ọlọ́run kó dá padà ní ìlọ́po ẹ jèrè àwọn ọmọ wọ̀nyí o wọ́n sànjọ fún yín láyé tẹ́ ẹ wá gbogbo àbí a máa ní fojú sùn kan ọmọ a ò rí ayọ̀ ọmọ ọmọ sí rere ẹ kó oríire mà ogun yẹn ò ní gbérí mọ́ mo bá yín yọ.
2: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni mo dúpẹ́ gbogbo gbà dádì ẹ̀jọ́ nítorí ọkọ náà nípa ọ̀rọ̀ ìyàwó mi náà ṣe lè gbogbo ọgùn kálékálẹ̀ náà là ń lò nígbà yẹn àwa tún lọ sí hospital yẹn láftà ọ̀sẹ̀ kan tán ni pé ká wá nípa àtújọ́ ẹ̀ dọ́kítọ̀ ta tún bá bẹ̀ dọ́kítọ̀ obìnrin kan ló bá tún sọ nǹkan mí pé bóyá ó fojú gbà ni ìyẹn dẹ̀ lóhun ò fojú gbà ó ní ẹnìkan tó ń rí pé apá wà ní ibì kan ìbò tó lóun ti fi ojú yẹn gbogbo àwọn ibi tó ṣókòkò bí ẹdẹ ẹyẹn ó lóun ti fi ń ra ó ní bọ̀t ó kàn wà lẹ́gbẹ̀ẹ́ kan ni ṣe mọ̀ bí wọ́n ṣe sọ̀rọ̀ yín wá ń jẹ láyà dádì ẹjọ́ ẹtú fàdúrà ràn mí lọ́wọ́ nísìnyí kan mo fẹ́ ṣe ẹ̀bọ̀ rẹ̀ padà mi dádì ẹjọ́ fàdúrà ràn mí lọ́wọ́ ẹjọ́ sá dádì ẹ káàárọ̀ sá o ẹ kújọ́ mẹ́ta ẹ kú sí olúwa o olúwa bá sọ gbára dọ̀tún o dádì mo dúpẹ́ o mo ní kí n fi ẹ̀mí ìmoore hàn fún oore tọ́lọ́ ń ṣe nínú ayé ìdílé mi ni o nípa ti ìyàwó mi tí mo ní ojú yan lẹ́nu gbà yẹn tẹ̀fi ní pé gbogbo nǹkan tí wọ́n bá ti fún wa pé ká máa pé ẹ̀jẹ̀ jésù sí mo dupe liwaju Olorun mo dupe lowo Olorun Olorun ti gba koso ogboju yen ti clear ju yen ti lena dada mo dupe lowo Olorun yi o mi apere gbagbo ti mo tun gbe siwaju prayer na ti mo de tun lo fun don ta fi pa loju ta gbe sinu gbogbo e lo sise osise agba lo sise tun sile mo ni Olorun yi logo mo dupe fun Olorun o Olorun lo bi bele o Kade a show, shall say, could it give a job? A lucky jewel, a lucky dinner, the way I say, would you allow? That's a little only for me 5 years. Would that do pay a woman? Oh, to see if you show you a sugar, shall I say, you need to give a job? I mean, for the right line, you let so we want, could it be that no, a show of my lawyer.
0: But on any, I can not buy a courier, not a bad dress echo. The part of Julia Way, I think Timmy must offer me picking suffering. Oh, boy, from my page, Jesus, a jet to Julia Jello, could not have a month to baffle. I tell you, me, La Pada, on Bobo, what is a papa for lady, or when you need good more. And when a party, oh, you need that go for Domano, I barely buy along by to one, if by boy is born. I think this is a big nanny. I tell you, I'm not a nipa or tea or not of his similar movie. Jebe, this is a shadura. It's an baluri at a tomba. You look me one, but do me, you tell me for you, and let me what you read you. But you have a profundity on your knee budget. You call Jesus Christ, you go to send a part of you on your body more. Or there could not die alone. You shall want you with your love from your back. Timona, they never tell you your conscious. I don't know. I want to be good. Don't move by you on the bubble.
3: I can't wait. So, what do you want to do? Sawa wa si program ni
4: program ta ma ni
3: ni nosu mo wa wa to mo se wa mo ti mo fe ri nbe ti awon ti ro si moto
4: ti
3: poju ro si moto mi so ni le duro mo mo kan ni tin lo so be te surprise gba ti mo wa dele ni jo Sunday yen ah mo sun mo juma Monday
4: leyin te ti wa si ipagbo ta se
3: ta se lo
4: I'm going to go to the house. I'm going to go to the house.

0: ẹ gbọ́ kí ni òdodo mi mi ò ní ìwà mímọ́ mi ò ti ẹ̀ gbé wọ̀n rárá àbí mo ní kẹ́ ẹ gbà wẹ̀rí ni abẹ́rẹ́ tí àánú ń ṣe báyìí bàbá tí ò lórí òkè tí ò dájọ sílẹ̀ bàbá tí ò rí òróró ọ̀fẹ́ pín bàbá tí ò mú ọgbọ́n ká lọ káàkiri gbogbo state owó bó ṣe gbogbo fọlẹ̀ mi ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ló ní ṣe lórí ètò yìí
1: ó fàyè mi dára
0: bí ọlọ́run bá sọ̀rọ̀
1: mi ò pé bẹ́ẹ̀ ni mi ò dẹ̀yẹ
0: gbogbo ọkàn tí a bá ríbi dé gbọ̀ngàn wa lónìí
1: mi ò tún ní connection
0: mo lọ́lọ́run tèmi kì í fi ọ̀pẹ èrò jagun o
1: àánú ló mú mi tayọ
0: bá wa àtàwòrò tá a bá ríra wa
1: títolúwa
0: máa nà ìtọ̀ wọ́n yẹn gbọ́ bàbá yẹn
1: mi ò mọ
0: eléyìí tá a ṣe ní ti ọ̀sẹ̀ tó yẹ tí oṣù tó kọjá àti bàbá yẹn àti oògùn orin ni mo fi ń sùn ẹ wo bí ọwọ́ ṣe mú kí agbára yí padà bàbá ti ń sùn báyìí orun wọn ti dàbí orun ọmọdé láìlóògùn gbogbo ẹyin tí ẹ ń fi egbògi olóró ṣe ìgbẹ́kẹ̀lé òpin débà lónìí
1: o
0: gbogbo ọwọ́ tí ẹ rí àkójọ ọwọ́ tó jẹ́ pé gbèsè ní sá ọlọ́run fẹ́ darapọ̀ mọ́ ọwọ́ yẹn láàárọ̀ yìí pọ́kìdí aago méjì a ó pàdé ní gbọ̀ngàn wa agbára mú kí ọwọ́ kó yí padà ìgbàgbọ́ ìgbọ̀ràn ìgbésẹ̀ rẹ ní ṣe aago mẹ́wàá ti kọjá ìṣẹ́jú péréte mo fẹ́ sẹ́ mi mu mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ ọlọ́run tí ọlọ́run ń lò lórí ètò yìí wọ́n ti mú kí iléeṣẹ́ ka ètò yìí kún sponsor program sí tabanoko of restoration ìràpadà ẹ̀mí sí anes ìràpadà ẹ̀mí ìràpadà ẹ̀mí of blessed memory àwọn ti ṣiṣẹ́ tó ń fọhùn sílẹ̀ báyìí wọ́n sùn ìpè wọ́n sì ń fọhùn lọ
1: ọwọ́
0: arábìnrin tí wọ́n ń sanwó ìyá ìràpadà ẹ̀mí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ yìí o ẹ ò ní wálẹ̀ ẹ ò ní rí oúnjẹ sọ̀nà bí ò ṣe bí ọmọ àti ìjọ tabanoko ẹ̀ṣẹ̀ gan-an ni o ó yẹ jẹ́ ká sẹ́mi mu ètò àtẹ̀síwájú orin àti ẹ̀rí rẹ ni ètò yìí 32 FM 94.9 ti ń gbọ́ mi dr apostle tawalade ló kọ́ mi agbára fẹ́ mu kí ọwọ́ kó yí padà ẹ jẹ́ ń sẹ́mi mu mo ń padà bọ̀.
2: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9

0: láti àkóbọ̀ òjòrin ẹni ẹ̀ lọ sí orége
1: jagunjagun
0: níwájú ilé lalẹ́yìn street tó wà níwájú ilé ẹnjìnì lalẹ́yìn ẹ má bọ̀ lọ́wọ́ ìsàlẹ̀ ẹ ti rí gbọ̀ngàn náà tí wọ́n ti ṣí sílẹ̀ yóò máa ya ní kẹ̀tíkẹ̀tí agbára fẹ́ mú kí ọwọ́ kó yí padà ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀yàn wọn ti ń jẹ ṣiṣẹ́ bí erin tí ń jíjẹ ìlérí mo wọnú àka ọlọ́run lọ láti fún yín ní ọwọ́ aláṣẹ rẹ ọwọ́ tuntun pẹ̀lú irúgbìn ìgbàgbọ́ yín ọwọ́ rẹ ò ní ṣàgbọ́ oúnjẹ mọ́ lónìí olúwa yóò dìde lẹ́ẹ̀kan sí ju.

0: Kalo sawo jo wa owo South Africa owo ton pon owo to ku orilede Africa loju awon won yin ti gbagbe pe ajoji la je laye o won gbo owo fara owo e sto do ori karun ese keje kilowi e kawe
1: owo eyin ko gbara fun awon eniyan na ni koriko mo
0: se gbo fara oni kan ma fun won ni koriko mo e kawe
1: lati ma se biriki
0: yeri cheri
1: bi gba tein wa
0: ko ma fun won mo kan ma lo wa koriko fun ra won o tun wa dobu ise yen te ba ka si sale oni kan se ni ilopo ilopo ilopo melo lope
1: e je ki ise ki o wuwo fun awon okunrin na
0: cheri cheri owo apon ni loju
1: to le ma se lala ninu
0: ẹni tó gbé ọwọ́ fara owó tó fi ń pọn iṣẹ́ rẹ lójú tó fi ń pa ayé rẹ lójú òpin dé bá láàárọ̀ yìí ó dá ọwọ́ South Africa evangelist ojú adé àti gbé kan sí láyé yìí o ìgbẹ̀yìn ni ẹrù dúpẹ́.

0: ẹkú wo dédé àkókò yìí ó àkú fi jọ mí ènìyàn ṣe tó ibi oníṣẹlẹ lọdẹ nìkankan wà ẹjẹ àṣàmí ẹgbọ kí ló ṣẹlẹ ní gúúsù adúláwọ south africa kí ni bíbélì wí kí ni àwọn ọmọ orílẹ̀-èdè pàápàá àwọn dúdú tí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè gúúsù áfíríkà yìí kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n garu ọwọ́ tí wọ́n fi ìyá jẹ àrè àti àjèjì wípé kí wọ́n lọ tó lù wọ́n ṣe yorùbá níbi òré pẹ́ àṣeré àgbàgbé owó ni o ẹni ẹ wo ẹgbọn fọlọ yìí wọn ni ẹ lọ tó lù yín ṣe bí òré pẹ́ àṣeré àgbàgbé kí ni bíbélì wí ẹgbọ wọn ń lé gbogbo àwọn dúdú bíi ti ara wọn ní orílẹ̀-èdè wọn wọn fi ìyà jẹ wọn kódà wọn lọ sí iléèwé ìpẹ tí ìbá ti ń ṣe ọmọ gúúsù áfíríkà wọn tó bá wà ní iléèwé kí wọn jáde wọn lọ sí ilé ìwòsàn wọn sì ń fi ìyà jẹ àwọn àrè àti àjèjì bí orí pẹ àṣeré àgbàgbé owó yorùbá ni ẹ wo wọn ti ṣe ń fi ìyà jẹ àwọn àrè àti àjèjì. Get out! Àjèjì ni gbogbo ajẹ́ láyé ọ̀nà ni ìlú ìbílẹ̀ wa fílípì orí kẹtẹ sí ogún nìyẹn nítorí ìlú ìbílẹ̀ wa ni ọ̀nà àjèjì ni gbogbo ajẹ́ láyé bí orí pẹ́ a ṣe eré gbàgbé orílẹ̀-èdè áfíríkà tí orílẹ̀-èdè gúúsù áfíríkà nígbà tí wọ́n wà ní oko ẹrú apartheid tí àwọn funfun fi wọ́n ṣe ẹrú tí wọ́n sì ń fi ìyà jẹ wọ́n ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè áfíríkà yìí tí wọ́n ń lé lónìí pé kí wọ́n padà lọ sí ìlú wọn pàápàá orílẹ̀-èdè nàìjíríà ṣe gudugudu méje yàyà mẹ́fà láti gbà wọ́n kó lọ́wọ́ ìfìyàjẹni funfun ètò àpè ní apartheid ẹ jẹ́ ká gbọ́ àbọ̀ ọ̀rọ̀ yìí nígbà tí Nelson Mandela ẹni tí ọlọ́run lò láti gbà wọ́n lọ́wọ́ ìfìyàjẹni àwọn funfun tí a pè ní apartheid yìí ó wá sí orílẹ̀-èdè nàìjíríà ó wá dúpẹ́ gidigidi ọba mìíràn jẹ ọmọ joseph mọ ẹgbọ ọrọ àbọ etí sí Nelson Mandela fi wá dúpẹ ní ọdún 1990 ní orílẹ̀-èdè nàìjíríà Nelson Mandela bless his memory.
1: Of the government and people of Nigeria. Nigeria has given us a lot of financial and material support. They have assisted us not only in the form of funds

0: respect. They have been among the most generous donors to our coffers. They have also assisted us in the form of teachers, doctors, architects, and they have given scholarships to our children to study in the universities of this country.
1: Àwọn orílẹ̀-èdè gúúsù áfíríkà ti gbàgbé wípé òṣùwọ̀n tó bá fi wọ́n ńlá fi wọ́n fún òfin iṣẹ́ dání tí kò sí tẹnikẹ́ni lè ṣe sí lókù 638 nìyẹn òfin iṣẹ́ dá òṣùwọ̀n tó bá fi wọ́n ńlá fi wọ́n fún wọn. Àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tí ètò ọrọ̀ ajé Nàìjíríà náà sì rú gángan tí àwọn ọmọ Ghana wá sí orílẹ̀-èdè wa láti ṣe àárẹ̀ àti kú àti àjèjì ní ọdún náà lọ́hùn kó tó di pé ọrọ̀ ajé wa bẹ̀rẹ̀ sí ní dẹnu kọlẹ̀. Àwọn Ghana ló ń kọ́ wa níléèwé. Àwọn Ghana ni wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ kọ́ ọmọ Nàìjíríà ṣe. Bó tilẹ̀ ṣe pé ọmọ Nàìjíríà náà ń gbìyànjú àyà ọ̀lẹ́ o, síbẹ̀síbẹ̀ Ghana rọwọ́ mú ní orílẹ̀-èdè wa. Nígbà tí ẹkọ́nọ́mì wa bẹ̀rẹ̀ sí ní dojúrú ní ètò ọrọ̀ ajé wa, a ní kọ́ padà. Ghana must go. Ghana lọ o, ẹni tí ní ọdún díẹ̀ sẹ́yìn àwọn ọmọ Nàìjíríà náà rọ gírígírígírí lọ sí orílẹ̀-èdè Ghana títí di àkókò yìí. Ghana náà tún sọ pé ó yá Nàìjíríà must go. Òṣùwọ̀n tó bá fi wọ́n ńlá fi wọ́n fún wọn. Òfin ìṣẹ̀ dání kí ló ń ṣẹlẹ̀ ní South Africa lọ́wọ́lọ́wọ́ báyìí. Inú tó fi ìyà jẹ àwọn àrè àti àwọn àjèjì tí wọ́n ní kí oníkálukú kọ́ lọ tún lu wọn ṣe. Òṣùwọ̀n tí ẹ bá fi wọ́n láàfin wọn fún yín. Ẹ wọ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n ń ṣe àjò ikọ̀ burúkú yìí tí wọ́n ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n sì ń lo àwọn àrè àti àjèjì. Ẹ̀sán ti ké o, ẹ̀sán padà ké. Ọlọ́run ló mọ àwọn tó lọ sí ilé ìjẹ náà, gbogbo dúkìá rẹ̀ pátápátá ni wọ́n dáná sun. Òṣùwọ̀n tó bá fi wọ́n láàfin wọn fún wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ wo bó ṣe ń sunkún pé ohun mẹ́rin tó wá jó ilé òun o. Òṣùwọ̀n tó bá fi wọ́n láàfin wọn fún wọn. Ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀nà rẹ̀.
2: Yẹ́yẹ́ sí mi sí mi bí gbogbo tí mo mo gbé ṣe sí mo gbé ṣe jẹ́ ṣiṣẹ́ ṣàfihàn máa yìí. Ẹ sọ́dọ̀ fi ká ṣiṣẹ́ ṣiṣẹ́ peaceful ní kọ́tọ̀ fún ti ìpè ní sọ́lẹ́tì ń fún ètò amẹ́tẹ́jà kan àì gbàngàn ní akṣọ́lẹ̀ 2021 akṣọ́lẹ̀ sọ́lẹ̀ ló bá bọ́ ọ̀nà màlálà.
1: Ẹ káàbọ̀ padà. Orílẹ̀-èdè gúúsù áfíríkà wọn ò lè bọ́ lọ́wọ́ ohun tí wọ́n ṣe yìí. Òdodo ni mo bá yín sọ torí pé òfin ìṣẹ̀dá ni wọ́n lo kú ẹrú ẹlẹ́ẹ̀kejì. Funfun mélòó lẹ rí tí ń bá wọn sáré kiri? Funfun mélòó lẹ rí tí ń bá wọn já ṣọ́ọ̀bù? Bó tilẹ̀ ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà náà ti dìde nípasẹ̀ àwọn tó ń ṣojú wa nílẹ̀-ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré pàwọn náà ní iléeṣẹ́ tó wà ní Nàìjíríà. Àwọn náà fẹ́ bẹ̀rẹ̀ fìyà jẹni. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè Áfíríkà yìí tí wọ́n ti fìyà jẹni. Àwọn ààrẹ wọn ti ń dìde láti gba ẹ̀san. South Africa sì ló kú ẹrú ẹlẹ́ẹ̀kejì tí wọn ní rẹ́nikẹ́ni gbèjà wọn. Kódà àwọn funfun bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn òfin ààrẹ tó wà ń bẹ̀ tó jẹ́ dúdú lọ́wọ́lọ́wọ́ kí lórí ṣe sí ẹ̀san ni òṣùwọ̀n tó bá fi wọ́n láàfin wọ́n fún ọ. Ẹ jẹ́ ká ṣe rere ká sì máa rántí pé àjèjì ni gbogbo ajé láyé. Ọ̀nà nílùú ìbílẹ̀ wa ọwọ́ South Africa ọwọ́ afìyàjẹni ọwọ́ fáráwò tó ń dínkù ẹrù ènìyàn. Abálẹ́nikẹ́ni tó gbé ọwọ́ fáráwò láti dínkù ẹrù rẹ láti pa ayé rẹ lójú àtọwọ́ àtọlọ́wọ́ kí wọ́n gbé dànù. Ẹ̀san òṣùwọ̀n tó bá fi wọ́n láàfin wọ́n fún ọ. Ẹ máa jẹ́ rántí pé ọ̀run nílùú ìbílẹ̀ wa.

ọlọ́run gbọ́. Ẹ lè jẹ́ kí n gbà pé ọ̀run wà o. Gbogbo tí à ń gbà tá a fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí, à ń tó ìṣúra jọ sí ọ̀run ni. Ẹ̀kọ́ Jésù nìyẹn. Ìṣerúgbìn agbára kó mú kí ọwọ́ kó yí padà. Àwọn irúgbìn náà lápapọ̀ tí ẹ fi gbọ́ wa. Ó láti fi sanwó tètò tòní. Màmá sí èsì tabanukọ restoration. Ó ṣeéṣe kí n má pè èèyàn mọ́ ní orí ètò yìí, má sì sọ̀dí. Mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ arúgbó ní àdúgbò mi. Mo ní ọ̀pọ̀ opó tó yí mi ká. Mo ní ọ̀pọ̀ àkàndá tó yí mi ká. Àwọn ará mi sí opó àti àkàndá, mo lè fún wọn ní agbègbè mi. Ṣé làwọn èèyàn rán wá síbí kẹ̀tíkẹ̀tì wọn lárúgbó làwọn? Ẹlòmíì ni ìyá òun ló rán òun wá. Ẹ gbọ́ ṣé mo pè yàn níjẹ ẹjọ́? Wọ́n pẹ̀lú omi jẹ́ àánú tó wà lójú mi, mo tún fún wọn lówó mọ́tò padà. Èèyàn kan bá wá bí tí mi ò bá pè é, má lè tí owó mọ́tò rẹ o. Orí mi ò ní o wá bí. Ṣé tabanukọ restoration? Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa. Ẹ jáde oúnjẹ mi.

0: káàbọ̀ padà. Ẹ̀yin làwọn ọ̀run ké alleluia sí sí Anest Movement. Ẹ gbọ́ tí ẹ̀yin ló yẹ ká lò fún Ọlọ́run àbí ìwọ. Gbogbo tí bí a lè bá fẹ́ pè mí a ní ẹ̀yin. A ń lo ìwọ fún Ọlọ́run ìwọ. Kí lẹ rò pé fa gan. Ìwọ làwọn ọ̀run ké. Ṣókò rẹ̀ ti bẹ́ẹ̀ àbí ẹ̀yin làwọn ọ̀run ké. Ó da oyè Ọlọ́run fún rẹ̀. Ayé ikú fún òjijì ikú. Orí kó dókítà kọyọ ní ológun ẹrú ìjẹjọ tó ṣe kọ.
1: Ìbùgbé rẹ Ọlọ́run.
0: Ó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà dé ni.
1: Ẹ wà tó.
0: Ó ní mo ti mọ́ sọ pé àkóbá àràbà Ọlọ́run mọ́ járí ojẹ́ sàmí. Ọlọ́pọ̀ ò bá ní orí ọ̀fẹ́ irú ètò yìí. Máa bára ẹ yọ. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésọ̀rọ̀ ẹni ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ ibi dànù. Kò sí ọ̀sẹ̀ kankan tí ibi kì í sí. Kété tí mo ti parí ètò láago méje mo ti fẹ́ ibi dànù. Ọlọ́run ọba tó ni ẹ̀mí mi ń gbọ́. Máa gbọ́rọ̀ pé jẹ́rìí rọ́ torí tèmi yé mi. Bẹ́ẹ̀ni ní ìràpadà mí yẹn ni ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ rẹ. Dókítà yìí ni wọ́n dédé rí àwọn ọmọ méjì kan. Ọmọbìnrin méjì kan nínú mọ́tò rẹ̀. Wọ́n bá ń dá a dúró. Ǹjẹ́ kó ṣe àlàyé bí ìròyìn yẹn ṣe sọ? Dókítà mú mọ́nà ológun ẹrú. Ọpẹlọpẹ àwọn ọlọ́pàá tó dóòlà àbí tó dóòlà ẹ̀mí rẹ̀. Wọ́n fi lúlù ba ti ẹ̀ jẹ́. Àwọn ọlọ́pàá tó ṣe wádìí pé kódà wọ́n dáná sun mọ́tò Venza tó gbé jáde. Wọ́n fẹ́ dáná sun làwọn ọlọ́pàá ni rárá. Ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun. Lẹ́yìn ìwádìí ọlọ́pàá náà wá rí pé dókítà ni. Àṣé àwọn ọmọ ọ̀dọ̀ tó fẹ́ gbà láti máa lọ bá ìyá rẹ̀ ṣiṣẹ́. Wọ́n sì ń bi àwọn ọmọ náà lérè jẹ́ náà kàn sán kán tankàn tán ti wọn.

0: tabi odun yo o ese kan ye ese kan run kolorun ko do ko ba mi da emi e o ah ori yeye ni mogun ta se ni po owe yoruba ni aye ko fun ojide ku on the 15 ni jo ti ko ni 15 yen njo jimo we ko yin punch ba gbe jade won na won agbebon yawo ipinle oyo o pa won lo si agbegbe ori ire local government na ni ogbo mo so so yo na ni tabi seyin road kan kan be yen sa won yawo awon ilewe won si ku awon omo won da na sun moto principal won pa lokada kan nipa ifon na fosun a nigeria ku fojiji ku
1: ti eda gbagbe
0: won ti yi wa ka o
1: wa yi ka ite owo titi
0: la eyan ba ni ni o fi re mi re iroyin ni mi o deru bo gege bi oniroyin won ta se npe ni iroyin na ni pe ke le gbo n to nsele ni origun mere rin agbaye news is information orúkọ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tá a rí gbà lórí ètò yìí bẹ̀rẹ̀ sí ní ṣe ìràpadà rẹ o lọ fẹ́ ibi dànù màmá ó dá ẹ jẹ́ ká jẹ oúnjẹ mi lẹ́ẹ̀kan sí nígbà tí a bá yanjú ọ̀rọ̀ fóònù wa dáadáa màá bẹ̀rẹ̀ sí ní pìyàn lórí ètò yìí àwọn tó pè wọlé níjẹ̀ ẹjọ́ kò sẹ́ni tó ríbi pè wọlé síbẹ̀ àwọn èèyàn wá ní kẹ̀tíkẹ̀tí wọn làwọn fẹ́ gba ẹ̀bùn mi ò sì pẹ́ ní kankan torí jẹ́gẹ́ ṣege tí fóònù yẹn ń ṣe nígbà tí gbogbo ẹ̀ bá sẹ́ẹ̀tì dáadáa a bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn mo láàánú púpọ̀ púpọ̀ kò yẹ kí n fún wọn ní nǹkan kan mo tún fún wọn lówó mọ́tò lọ àbí ṣé mo ní kán wá ni mi ò ní ọ wà náà kò yẹ fún wọn ní nǹkan kan àbí ṣé mo ní ẹ wá ṣùgbọ́n ọlọ́run kò ràn wá lọ́wọ́ ni òṣùwọ̀n tí ìwọ bá fi wọn máa fi wọn fún ọ sẹ́sí tabernacle of the restoration mo dúpẹ́ o màmá ìràpadà ẹ̀mí mo dúpẹ́ o màmá tí wọ́n bá wa gbé ètò ìyàràpadà ẹ̀mí yìí ọlọ́run lọ́ba ẹlẹ́sàn ẹ ò ní kú láéláé ìyá tó sponsor ètò ìyàràpadà ẹ̀mí ẹ ò ní kú láéláé ọlọ́run adúpẹ́ o ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún wa a wá lọ sí ọwọ́ ọbẹ̀ sẹ́sárì ọwọ́ tó gba ìdájọ́ òjijì ẹ ṣe tẹ́ ń gbọ́ wa. Only at the rear end, yes, you are.

0: mẹ́ta. Ìtọ́ni lásán lọ̀pọ̀lọpọ̀ yín nílò ìtọ́ni. Ẹ wo bí ara ti ṣe dé ọ̀pọ̀lọpọ̀. Ẹ wo bí ọwọ́ ṣe mú kí agbára kó yí padà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú owó bìtìbìtì, iṣẹ́ bìtìbìtì. Ta ló tún kò ti agbára yóò mú kí ọwọ́ kó yí padà. Lọ ṣe irúgbìn yẹn kó o pè ní o. Wá ti arọ́bí ńlá kan tì í. Kò sí ọ̀sẹ̀ tí kì í sí ibi o. Matthew 6:34b. Jésù ló sọ̀rọ̀. Búburú tó òjọ́ kankan tó fún. Ara búburú tó òjọ́ ni Ọlọ́run jẹ́ kọ́nà àwọn ìgbà padà o. Àwọn iléèwé tán kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ní oríire local government. Ọlọ́pàá sì ń ṣiṣẹ́ takuntakun lé wọn lórí gan. Ọlọ́run ló mọ iye ọmọ tó lọ. Búburú tó òjọ́ nìyẹn lórílẹ̀-èdè wa. Tẹ́tì jẹ́ bóde ní ká sọ ni lọ́jọ́ kan náà. Báwọn ọmọ kan ń dákú lọ yìí. Kí ni Jésù wí ẹ kàwé?
1: Búburú
0: tí òjọ́ tó fún. Búburú tó bọ́ ọ̀sẹ̀ yìí rìn kò ní bá o. Èmi náà ti fẹ́ bìdànù lọ fẹ́ bìdànù. Ọjọ́ pàdé láago méjì sí mẹ́ta ní gbọ̀ngàn ẹ̀rí ní ìlú Àkóbọ̀ ní Òrége. 08169537433. 08169537433. Lọ́sọ ẹ̀rí rẹ sórí WhatsApp mi. Lẹ́yìn irúgbìn yẹn kó wá pè mí. Ibi àṣẹ àti májẹ̀mú yẹn sí. Agbára mú kí ọwọ́ kó yí padà lórílẹ̀-èdè yìí o. Gbogbo ẹni tó gbé ọwọ́ Fáráwọ̀ tán fi ń pọn ayé rẹ lójú. Ọwọ́ yẹn gbẹ dànù. Látòní ọwọ́ rẹ bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Ẹ ṣí à prógráàmù yìí. Ọwọ́ tí ẹ fi ṣí ẹ̀. Ọdọ̀ wa aláṣeyọrí o. Ọwọ́ tí ẹ fi ṣí à prógráàmù yẹn ní fi gbókun ọmọ o. Máa náà ìtọ̀pọ̀lọpọ̀ àwa iye tó bá wù ká dé

lọpọ ọgbà yóò mọ ro nkan kan pé báyìí ló ṣe yẹ kó lọ ọba mi Odùmarè ò ní kò rí bẹ́ẹ̀ nítorí ìdí kan àti kejì tí ó sì yí àwọn ọmọ ẹ̀dá èèyàn. Ni ti mo ri ti mo fi so be oba mi Odumare o ni mo ju gbogbo wa lo opolopo nkan lo ma njo bi ibi loju ti wa to si je pe rere lo ba mi Odumare fi pe ah o ma ga o oba to fe wa lafetan

0: ọyàn tí wọn pè mí ní ìjẹjọ tí wọn ṣà ń béèrè pé kí ló tẹlẹ kí ló dé wọn bá a ṣe rò kọ ló ṣe rí ṣe ń pé bàtà fẹ kúrò lórí afẹfẹ aṣọ fún yín pé à ń padà bọ láìpẹ yìí bí wọn kàn fẹ sáré ṣe àwọn nǹkan ni nǹkan tá a wá rò pé wọn ó sáré ṣeun ó wá ṣe bí ẹ fẹ lọjá díẹ gbogbo ẹ ti ń bọ sójú ẹ náà tápápátá ó yẹ kẹ mọ pé bẹyà bá ń ṣe fixing lọwọ ẹyin ò mọ dìlé àwọn nǹkan kankan díẹ so ẹyin ẹyin àwọn olólùfẹ wa níkànnì ti 32 fm ẹ mọ bínú ó ṣeéṣe kírú ẹ náà ò tún wáyé lónìí tó bá tó bí aago kan àbọ ṣùgbọn fúngbà díẹ náà ni bóyá nígbà tá a bá fi ra aago méjì a tún ti padà dé lágbára lọwọ ọlọrun a fẹ yanjú àwọn nǹkan kan a fẹ jẹ kí gbogbo ẹ kó set tán pátápátá láti lè jẹ kẹ mọ láǹfààní àti jẹgbádùn rẹ dáadáa a mọ iyì gbogbo ẹyin olólùfẹ wa ẹ ṣe àdúpẹ o ẹ ṣe tẹ ń gbọ wa o ẹ ṣe ẹkú àdúró tí wa o
1: ẹ ṣe bẹyìn náà ṣe
0: rẹrìn bá a ṣe múnú yín dùn o torí bẹyàn bá ṣàwàdà tó bá pààyàn lẹrin tẹ tó lẹrin ò bá rẹrin tó bá sọrọ ẹ lò sónú kò sí ń tá a fẹ ṣe sí ṣùgbọn gbàjẹ yìí náà rí pé à ń múnú yín dùn tí ẹ sì ń rí pé ẹ ń túraká tẹyìn náà sì ti rí pé àlàáfíà ń jọba lágọọ ara yín kò sí ń tẹ fẹ fìrònú sí ọba mi èdùmàrè ò ní járí wàhálà

0: ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbìyànjú àti pé a fi ọlọ́run bẹ̀yìn ni ẹ máa bá wa yín sílẹ̀ bí mo ṣe ṣàlàyé èyí tá a tó ṣẹlẹ̀ kọjá ní sọmi sáré ṣẹlẹ̀ ẹ bá wa sún kúrò ńbẹ ẹ kàn yín kúrò ńbẹ ẹ tẹ́ ẹ̀ sọ náà ẹ lè padà gbọ́ra yín ẹ lè fi sí rìkọ́dín lórí fóònù yín àbí tẹ́ fi ẹ lè gbọ́ bóyá èyí tí mo sọ rí bóyá ẹ fẹ́ gbọ́ àbí ẹ lọ sí kànì ìbánidọ́rẹ̀ẹ́ facebook wa ẹ mọ wò wá ń bẹ live and direct ẹ sì tún lè láǹfààní àti gbọ lẹyìn tá a bá parí ètò. Ẹ ṣeun. Hello.
1: Ẹ̀lẹ́ káàsán káàárọ̀.
0: Ẹ mọ̀ kú ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí o.
1: Ògúnjọbí
0: látàá. Ìyá wa Ògúnjọbí láti àwọ̀ tán. Ẹ kú ọjọ́ méjì ìjọ mẹ́ta o. Àwọn mọ̀lẹ́bí ń kọ́ o.
1: Dúpẹ́ lọ́dọ̀
0: Ọlọ́run.
1: A kù tún yìí o.
0: Àwa nìyẹn o.
1: Ìyá aláyọ̀ lórúkọ jù.
0: A ṣe Èlùmàrí o.
2: Ṣé mo olúwa?
1: Bí èsì arúgbó ọjọ́ o. Ẹlẹ́run ni àríwá àlà. A ti ṣe ni a ti rí kiri ní àjíjà. Lọ́n tó pọ̀ nípa àti agbára. Ọba tó mú gbogbo tó ti ṣe. A fi ìsìn tán. Àyìn tán. Olóògbé dídán. Ẹlẹ́run ni a bí èsì.
0: Oya ẹ mú ìbéèrè
2: bẹ́ẹ̀
0: lẹ́ẹ̀karùn-ún oya ẹ dé àlàfo ta ló wà ńbẹ olúwa sì gbọ ohun dash ẹ̀mí ọmọdé náà sì tún padà wá sínú rẹ̀ ó sì sọjí ta ni ẹni náà.
1: Olúwa sì gbọ ohun
2: dash
0: ẹ̀mí ọmọdé náà sì tún padà wá sínú rẹ̀ ó sì sọjí ta ni ẹni náà tá a sọ̀rọ̀ rẹ̀ àti pé oríwo ẹsẹ̀ wo láti lè rí nínú bíbélì mímọ́.
1: Ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ni ọmọ tí obìnrin ọpọ́ onírúurú.
2: Ohun ta lọ́lọ́run gbọ́.
0: Olúwa sì gbọ́ ohun ẹ̀ ohun ta lọ́lọ́run gbọ́. Ọ̀dà ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà tá a bá padà dé a tún mọ̀ ọ̀nà yẹ ètò.

0: Hello. E ti wole ba agbo soke o.
1: Ire.
0: Eh, ore o. Ayi pada sole. 09062000949 09062000949. E ma gbagbe pe a fe ke fi sokan pe o sese ke mo yi ke mo wo pe bo la wa to ba ti di ago mo ago kan abo lagba olowo eledumare loni to ba ti da ago kan abo o sese ki a lo ranpe lori afefe sugbon a fi ndayin loju pe a ni pe pada gogo ti
2: hello
0: hello
2: hello
0: hello e ku dede asiko oruko yin ati pe ni bole tin pe papapa tori ojo tin lo
2: Mrs. Hamzat lati gbowo ni
0: iya wa Hamzat lati agbowo
2: be ni
0: o ye ba n gbo soke ba n kori ke olohun
2: kari ro ala kini ku da tun okunrin ogun akomati kale yin adugbo igbe leyin to a se ti to eri jeje leti oku pe oko fao ba ta mi obo mo ni keru ogun ni ja ko wa ri lale ti wa to ni le aje kọba tó ní ara rẹ̀ tó bẹ̀bẹ̀ ara rẹ̀ tó fẹ́ lógún lórúkọ àgbàlagbà oyè ẹ̀kọ́ ọkọ̀ fáráhùn ọba ńlá àti ọba ńkẹ kábíyèsí.
0: Ó yá ẹ mú ìbéèrè.
2: Nọmba wà.
0: Ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀kàn dí àlàfo yìí lásán ẹ̀kàn dí àlàfo yìí nínú àwọn ọmọ dash nínú àwọn ọmọ dash eliẹli olórí àti àwọn arákùnrin rẹ̀ ọgọ́rin kí ni dash yẹn ọmọ ta ni wọ́n ń sọ nínú bíbélì.
2: Ọmọ Eli Eli sí lẹ pé orúkọ àkọ́kọ́.
0: Nínú àwọn ọmọ dash Eli Eli
1: Eli
0: olórí àti àwọn arákùnrin rẹ̀ ọgọ́rin. Kí ni
2: Nínú àwọn ọmọ Jacob.
0: Rárá o. Nínú àwọn ọmọ Ebrani. Nínú àwọn ọmọ Ebrani. Ẹ rí nínú ìwé Chronicle
1: kínní
0: orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹsàn-án. Ẹ ṣe àdúpẹ́. Yes, my sima. E je ki a mo fi yi ka mo fi dagbere funra wa pe pataki lowo Royal Glamour Cake and Events ti won wa ni number 4 Water Reservoir Road ni Oluwo Lamba Sorun Ibadan ti won ma n ba wa fun awon eyan ni cake lososo ese adupe ko agro ti o Saidi Ali omo akere akiwo na oko ataro anu olo ni fi wale oni amuju oro to je ke mo lanfani lati gbo wa fun sa yi bi ago kan bo ba tin ro kan go o sese ki e mo lanfani lati gbo wa mo fugba die perete na ni a tun pada de lase mare akigbogbo eyin ololufe wa o fun ikede ati polowo oja pe tope falanu sori number yi
1: 070 5140 4540
0: 070 5140 4540 ipade wa titi ojo mejo lagbara lowo eledumare o dabo.

orin eléyìí tẹ̀ ń gbọ́ yìí ní ọdún 19 gbọrọrọ elékùrọ methodist church choir ló ṣe o lélékùrọ wa ń bí nílé ìbàdàn o ti sọ sọ sọ mọrin

Ọba ìfẹ́ lónìí ìjọba. Ìjọba ayé a máa expire. Tí a bá lọ́dún mẹ́rin àkọ́kọ́, wọ́n bá tiẹ̀ sì tún lè lọ́dún mẹ́rin ẹ̀kejì. Ṣùgbọ́n ìjọ tí Ọlọ́run ti ń jọba, èmi ò rẹ́ni tó rọ̀ ọ́ lóyè rí o. Ọba ayé ń jọba tiẹ̀, ọba ń wàjà. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi ń jọ tó ti dáyé, baba ńlá kú baba mi, ọba náà ní ń pè é. Èmi náà tún gbọ́njú bá, mo tún pè lọ́ba. Èso tara mi jáde, ó tún mọ̀ ọ́n lọ́ba. Torí pé mo jẹ́ òye wípé

ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì wa 32FM 949 fẹ̀yìn ẹ̀ ìyẹn ní Facebook wa ni o ẹ rí bí mo ti gẹ fìlà oyin náà gẹgìlẹ̀. Ẹ máa fàtẹ̀jíṣẹ́ yín sọ́wọ́ ẹ ṣí àyẹ̀kẹ́ máa láìkẹ́.

lónìí. Kódà kálukú ìjọ ló ní orin ìgbàlá tiwọn. CCC ní tiẹ̀ ìyẹn Celestial Church of Christ. Ekwa ní tiẹ̀. CNS Church wọ́n ní tiwọn. Methodist wọ́n ní tiwọn. CAC àwọn náà ní tiwọn o. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó ní wípé kí wọ́n sá ti mú orin ìgbàlà ìmúlọ́kàn lè jáde. Kò dìpẹ́ǹdì lórí wípé ìjọ wo lọ́kọ̀ àwọn ṣọ́ọ̀ṣì wónú.

ó bá ti yẹ lẹ́yìn bàbá tó kọ ọmọ tìtẹ́rán pẹ́ẹ́n tìtẹ́ń tán àwọn àgbà nìyẹn ẹ rí pé gígínní pátán tiwọn yẹn ó tún fẹ́ jọmọ́ ti àwọn olùtọ́jú mi jẹ́ ojú mi wà ń gbà yẹn pátán wọn gbogbo àwọn ẹ̀kọ́ àyẹ̀wò fẹ́ papọ̀.

lóòótọ́ wa kọ́ ni. Torí pé agbẹ́kẹ̀ wa lé baba a ní tọrọ jẹ. Àwọn ọlọ́run mìíràn mọ̀ bá wá bí wá pé njẹ́ àti ń sìn kí ni ọlọ́run wá ṣe fún agan. Ọlọ́run ìbùkún tá a fi sìn ọ́, àlàáfíà tá a fi sìn ọ́ torí ìyẹn náà ṣe pàtàkì o. Gbogbo nǹkan mèremère tá a fi sìn ọ́, tí ayé tí wọ́n tí ọlọ́run ó fi wù wọ́n látara wa, ọlọ́run wa yóò wù wọ́n látara wa. Ọlọ́run gbélé alọ́. Kí ayé orí ògo rẹ àti ẹwà rẹ lára wa. Gẹ́gẹ́jì gẹ́jì gẹ́gẹ́jì gẹ́jì gẹ́jì. Ẹ bá fẹ́ jálùjò, ṣé wà pé lè yọ̀ lálùjò tó.

eléyìí ni CCC. Ọlọ́run ọ̀rọ̀ àti iye CCC iye mẹ́tu nìbàdàn. Ìbàdàn ìhùn fẹ́ ìhùn rìn púpọ̀ lónìí inú ìbàdàn mọ̀ wà. Mo ti rè kó náà. Àwọn orin eléyìí tí a ti ń lò láti ọdún 1999 nálẹ̀. Nígbà tí ò tí ìdáyé àlùjò. Bátásìkò ń ó fi ìpè ta. Ẹ mọ́ ti ìjà mọ́ fi.

gbà sàn kó kúkú ká ọmọ kò sì ń ṣe nígbà ọba ti mọ ohun ó ti mọ o ẹsẹ tó burú jù tó láyé yìí ó sì ọmọ nǹkan ó sì tún ṣe tí ó jẹ ìdálẹbi fún èèyàn ní ọjọ ìdájọ gan nìyẹn wọn wí fún ọ àbí wọn ò wí ète rẹ ohun àtàhàn rẹ ohun kò sì ní lè pa irọ torí pé àwọn tí ó dúró wájú wọn bọ́lọ̀ ń lọ́dà yọkàn máa sòótọ́ lọ bẹ̀rẹ̀ bẹ ni wọ́n gán mọ̀ pé mọ̀ràn ṣe ọmọ agbára rẹ lẹ́nu bí bẹ́ẹ̀ sì kọ́ ò ní lè kọ̀ǹtró rẹ̀ mọ́ fúnra rẹ̀ ni yọkàn máa tú pẹrẹpẹ rẹ̀ ni bẹ́ẹ̀ ni o oyin sọ njọ́ kìíní àná bí ti ń sọ bẹ́ẹ̀ ni mò ń yàn fìrì wọlé fakurede náà wí.

0: kọ́lé wọn kọjú tiẹ̀ sọ́lọ́run ọba ìrandẹ̀dẹ̀ kọ́lé kọjú tiẹ̀ sílẹ̀ yorùbá nínú òkì kan ní ohun alónìkọ̀ kọ́lé kọjú tiẹ̀ sẹ́yìn odi
1: ọlọ́run
0: ọjà rẹ̀ èmi ò ràn án láti lọ kú ẹ̀sì ayé lọ ó ní ràn mí
1: ọlẹ́yìn rẹ̀
0: ọjà rẹ̀ ọba rẹ̀ jésù nìkan ló dìde ó ní ràn mí. Fair on it.

ẹyin tó ń ṣiṣẹ́ àbí tí ń ṣiṣẹ́ a ti dẹrù wíwo lé rí lórí ọrùn wọ̀ yẹn ó ní òun yóò sì fún yín ní ìsinmi lọ́jọ́ fún àǹsinmi o. Ti àwọn tó jẹ́ pé ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ tó ti mọ̀ lẹ́ni mímọ́ tó ti mọ̀ wọ́n pé ẹni ọ̀tọ̀ ni wọ́n bóyá ń wá ṣe ẹ̀ṣẹ̀ kan ó ti wá rò pé ní tí páìtọ̀ fi ṣe báyìí ní tólùsọ àgùntàn kan fi ṣe báyìí ní tí wòlíì fi

0: tó ń lọ in tó ń gbàgbọ́ nínú ọ̀rọ̀ wọn tí a ń sọ mọ́ in tó tẹ̀lé Jésù mọ́.
1: Ẹni rere ṣàtìlẹ́yìn
0: mọ́. Bí Jésù náà ti jẹ́ oyè ọ̀ wípé ẹni rere kankan ò sí. Rere tọ́wà ọ lòun Ọlọ́run nìkan ni. Jésù bá lè sọ fún ọ wípé kí lè tó ń pè lẹ́ni rere. Ẹni rere sì ni o ṣùgbọ́n fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. Wípé èèyàn bíi tiyín ni wọ́n o. Wọ́n èé sáńgẹ́lì
1: o.
0: Wọ́n wàá kọsẹ̀ látara wọn má jẹ́ kí wọ́n mú ọ̀ṣìnà kúrò lọ́nà ìgbàlà rẹ o. Wọ́n wá rí páìtọ̀ kan àbí èèyàn kan pé wọ́n wá di pé ló ṣe báyìí ẹlòmíì ti torí ẹ ó ti kúrò lọ́nà ìgbàlà ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì mọ́
1: ẹ
0: bá gbọ́rọ̀ pé yí padà báyìí ni kí ni ojú tó fi wẹ nìyẹn yóò wá máa fi gbogbo.

0: ìhàtà súnmọ́ lòun ó yàtọ̀ síra wọn náà bá súnmọ́ wọn náà ní àǹfààní irú ẹni tí ó ń pè ní wọn náà láǹfààní ò gbé ọyọ́ ní wọn ti bí ẹni yẹn ni wọn bí wọn náà nígbà bá gbàdúrà tán kí n lọ gbàṣẹ lọ́dọ̀ ẹni inú wọn làṣẹ wa ni ó fàṣẹ sádùá wọn gan máa láṣẹ ni ẹ wọn bá pàṣẹ fún òkè pé sí ni ìyá àgbàgbọ́ rẹ bá múnádóko ni ẹ wo orin ó sì kúnlẹ̀ ìdínú tá a fi gbọ́dọ̀ sòtítọ́ ọ̀rẹ́ sòtítọ́ sòtítọ́ ní gbéni lékèjì gbéni débi re. Ọlọ́run ní bá wa tó ẹ mọ̀ kúrò lẹ.
1: Ẹ kúrò
0: lẹ. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè yé o.
1: Ọlá lorúkọ mi láti ayé
0: mi. Orin ìgbà ni lè tó.
1: Kódà àwọn orin yẹn tí mo dà mọ̀kànjá mo ń fìlì ẹ̀ mo ń bèrè ni.
0: Ó jẹ́ pé ńgbà tí ẹ wà léwe ń jọ̀wọ̀n àná tí a bá ń pè ẹ̀ fún yín báyìí. God bless you, sir. Kini yen sa o? Kini yen? Ore sotito

lẹ́nu iléeṣẹ́ tó wà yẹn ṣòtítọ́. Ìyà tó wò sùnsùnsùn tó gbọ́ ṣiṣẹ́ ń gbà tó má vi rẹ débẹ̀. CV sorry. Àsìwí ni ọ̀tá sì sọ. Ìyàwó ń bí gíun lọ́ọ̀ ké mọ lóko. Mo sì fi rẹ dé. Owó síwọ́ owó sẹ́yìn nú ọgọ̀rọ̀ èèyàn tí wọ́n kó jọ. Ìjọ ń fọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Wọ́n wò pé ọpọlọ rẹ̀ jẹ ọ̀tayọ̀ láàrin wọn. Wọ́n gbọ́ ṣiṣẹ́ lóòótọ́. Mọ̀ ń jọ́ tó ti débi iṣẹ́ wọn. Gbogbo èrò àtọpọlọ rẹ ni pé bò lèmi náà ṣe gé èèyàn mi mo dédúró. Tí wá ń ronú beyond your salary. Ronú rẹ̀ ti kọjá inú 200,000 tí wọ́n mọ̀ fún 200,000 yìí ní tètè láwọn. Ó ní ìsìn mú ọkàn kéjì láàrin. Ẹni ó ní iléeṣẹ́ ti ẹ̀ ọ̀bá àbáyé. Ẹni tó pè wọ́n wá jẹun bì kan. Ọmọ tí ń gbèrò bó ṣe overtake ẹ̀. Irọ́ bí olùwà náà ṣe máa sọ fún mi pé èmi náà ti bọ́ oríṣẹ́ kan wá lọ ṣiṣẹ́ ń gbà. Gbogbo ìwà àti gbogbo èrò tó ń wu yìí ló ti gé èèyàn ló ti jubi tó wà lọ. Ń bo. Wọ́n bá tiẹ̀ gbé ọ́, ó ń gbé ọ lọ́wọ́ ni. Ọjọ́ba Akin. Tọ́ ọba ti ní ó bèbè fún Ọlọ́run kó fún ọ ni. Tọ́ ọba ti ní ò ní ni gba ká mú kó sì gba ká dàra kó máa bẹ lọ. Ẹ wò ó wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ́ àmọ́ dágbére. Fíìmọ̀ dágbére náà ni pé ara ìjùmọ̀ jẹ́ àporúkọ ńlá Jésù torí wípé onìkan náà ló lè gbani.

0: Àkókò tó oyin iléyá ó sì ó sì mọ̀ kó sùn náà ní iléyá tó dákọ̀ ó yá jù agbèrè jà máa lọ.
1: Pàtó àwọn ẹ̀yin ara ilé a tún ti ń lọ ò ó sì di lọ́jọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò yìí ètò wa orin ìgbani
0: orin ìgbani
1: èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú kájọ fi àìkú
0: káfi dẹ́gbẹ̀rà lágbàrọ̀ lọ́mọba
1: orúkọ tèmi ò yí padà Oyinlọlá Ọlágbẹ́rọ
0: oyin náà ni sámọ ta wá. Tó ǹjẹ́ bí apẹja bá pẹja àti ẹ̀tán ṣe ní mọ́wọ́ gìrì lélẹ̀ a kò pẹ́ kọyìn tí ẹ̀tán ó sì mọ́wọ́ gba rẹ̀ lélẹ̀ àgbẹ̀rù kó tán ó fọwọ́ ọkọ́ ó sọwọ́ ọkọ́ gan-an sórí ẹ̀tún ọjọ́ mẹ́jọ láti mú orin ìgbàanì mi wà fún sétí ìgbọ̀ yìí fẹ́ǹsì tó ń jẹ̀gbádùn rẹ̀ gbogbo ẹ̀yin jọ̀jọ́ àgùtì gbágbò níyì ẹ pè wá o bẹ́ẹ̀ bá lórin ìgbàanì lọ́dọ̀ tìyín náà nínú àwo tán gan-an àwo fẹ́ mọ̀ tó bá fẹ́ bèpẹ̀rẹ̀ fí ìwé pẹ̀jọ́ ẹ pè wá wà á kú wà á tún gbanú ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Bóyá fún ìkéde àti polówó ọjà ni ká pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08034905 08034904305. Bàmí Kúnlé Bello wọ́n ti wọlé wọ́n wà ń kalẹ̀ báyìí ọkọ̀ ojúlọ́ náà ètò tí wọ́n tẹ́ tún gbọ́ lálẹ́ wọlé Fakolede lórúkọ tèmi mo súnmọ́ sáyẹ̀nsì o ìjọ mẹ́jọ kájọ pàdé pẹ̀lú ayé àtàlàáfíà àkùnsí mi ò ní o àtúkù palẹ̀mọ́ sí ọ̀la lọ́ba wa láyọ̀ àtàlàáfíà.

0: God is everywhere. In your heart, in your church, and on your radio. Stay tuned to Gospel Cruise on 32 FM 94.9.
1: We'll be there. God will be there. God is everywhere. Guitar.
2: Ẹyin tèmi ẹ súnmọ́ bí o àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí bó o bá fẹ́ rojú lówó lẹ̀ tó ní mọ rojọ́ sí iléeṣẹ́ my abuja home limited ni mò ń pè ọ́ sí àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots 50 plots of land ní mòwe ọ̀padà láàrin méjì ìpínlẹ̀ ogun sí ìpínlẹ̀ èkó ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti redeem camp àti vega bus store gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà ẹni tó bá wù láti ráyé kalẹ̀ kan 25 million naira ni o ìwọ náà tara sàṣà àti ta mòwe fẹ sún àtàn fi sùn là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀ gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀ dá ilẹ̀ lónìí níléeṣẹ́ my abuja home limited láti ralẹ̀ tiẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 my abuja home limited iléeṣẹ́ tó ṣe fọkàntán lórí káralẹ̀
3: Kuba je 24, 29 tabi 32 sa ti fe yin e pelu wa lori gbogbo ikoni bani tore kan te 32 FM 949 fe yin e
4: ti ape rire oro olorun wi pe kepe ni emi o si dahun ije gbogbo kan laaye to se tan ati kepo oluwa lati rire serere e ma darapo mo iriju olorun alaye reverend samson akiride baba ape rire nikoni 32 fm 94.9 feyin e ni gbogbo ojo simi laago meje alekoja iseju meedogun si meje abo asale gbere gege bi ayo fe oluwa reverend samson akiride baba ape rire yo se ma fi oro olorun lati nu iwe mimo bo gbogbo eniyan ton ti gbadura papo pelu awon to n fe itusile oju rere anu ilo siwaju ga ti dande ati gbigbare ojo pepe lowo arugo ojo igbani gbogbo ojo simi aiku lago meje ale koja iseju meedogun si meje abo asale gbere le o ma je gbadun eto wakati apirire ni ke ma gbo ni koni 32 FM 94.9 ke poluwa loni iserere re daju
5: hi Just very sincerely, Dean of the old school here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Resumetaz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
6: Hit the road, Jack, don't you come back.
5: Classic Soul,
7: I want security,
5: Disco,
8: K-I-S-C-O,
5: Funk,

jẹ́ kí a gbàdúrà. A fi ògo èyí àti ọlá fún ọ. Ọlọ́run olóòótọ́. A dúpẹ́ ní ọwọ́ yín fún ọjọ́ òní tí ó parí oṣù karùn-ún ní ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ fún ìwàláyé. A dúpẹ́ fún ìwàláàyè. A dúpẹ́ fún ìwàláàyè wa. A dúpẹ́ fún agbára tó ń ṣiṣẹ́ òdodo nínú ayé wa. A dúpẹ́ fún ọjọ́ àná. A dúpẹ́ fún ọjọ́ òní. A dúpẹ́ fún ọjọ́ ọ̀la. A dúpẹ́ fún gbogbo àwọn oṣù tó ti kọjá ní 2026. A dúpẹ́ fún àwọn ohun rere gbogbo tí ẹ ti ṣe nínú ayé wa. Ní orúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa. Orúkọ Jésù, ẹ gba ẹ̀yin wa. A dúpẹ́ fún ìgbédìde. A dúpẹ́ fún ìtúsílẹ̀. A dúpẹ́ fún ọ̀rọ̀ ìdáǹdè. A wá sí iwájú rẹ ní ìrọ̀lẹ́ yìí. Ọlọ́run bá wa pàdé. Ẹ̀mí mímọ́ gba iṣẹ́ rẹ ṣe. Ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tó yé ni. Ọlọ́run jẹ́ kó mú ìyè àti ìgbàlà bọ́ ọkàn wa. Ọlọ́run ṣàánú lẹ́ni. Ògo ni fún orúkọ rẹ, Jésù Olúwa wa. Àmì. Kó tó di pé mo máa pín ọ̀rọ̀ Ọlọ́run, orúkọ mi ni Reverend Samson Olúfẹ́mi.

ṣiṣẹ́ fún oṣù ẹ̀tí ó máa wáyé ní ọjọ́ kìíní ọjọ́ kìíní oṣù kẹfà ní orí ilẹ̀ àpèrire ní akoto ní ìlú ìbàdàn bíbà tí èèyàn bá ti kúrò ní ẹlẹ́bú tí ó bá ti béèrè lọ́wọ́ ọlọ́kadà wípé òun lọ sí orí ilẹ̀ àpèrire orí ilẹ̀ àpèrire tó bá ti kúrò ní tó bá ti dé àárín ọjà ẹlẹ́bú now kò ń ṣe ẹlẹ́bú gangan ló wà ó máa sọ fún ọlọ́kadà ni wípé orí ilẹ̀ àpèrire ni mò ń lọ sí ẹlẹ́bú pẹ̀lú ọ̀kadà kò ju ìrìn ìṣẹ́jú márùn-ún lọ tí ọlọ́kadà bá gbé ọ now tí o bá ti débẹ̀ wà á ti rí ibi tí àwọn èèyàn gbé ń ké pe olúwa ní orúkọ jésù kristi nìkan ní wákàtí kan péré ó ní ìpàdé àdúrà pípàṣẹ fún oṣù yìí tí a pè ní commanding the month ìyẹn ni láàrin aago mẹ́fà ní òwúrọ̀ kùtùkùtùkùtù ní àárọ̀ kùtùkùtù títí di aago méje mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọjọ́ àkọ́kọ́ nínú ìgbésí ayé èèyàn ó ṣe pàtàkì ọ̀sẹ̀ àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ ní oṣù ọjọ́ àkọ́kọ́ ní ọdún ọjọ́ tí a bí ọ ó ṣe pàtàkì gan-an nínú ayé rẹ bákan náà ni ọjọ́ àkọ́kọ́ ní oṣù ló ṣe pàtàkì gan-an mo fẹ́ rọ gbogbo àwa tí a ní àǹfààní láti máa gbọ́ mi ní orí afẹ́fẹ́ yìí wípé ní ọjọ́ kìíní oṣù kẹfà ní agbára ọlọ́run ní orí ilẹ̀ ìpàgọ́ olúwa ọlọ́run àpèrire ibẹ̀ ni àdúrà yẹgbẹ́ máa wáyé nínú ètí a máa pàṣẹ fún oṣù kẹfà bá a ṣe fẹ́ kí ayé wa ó rí bá a ṣe fẹ́ kí ẹbí wa ó rí bá a ṣe fẹ́ kí iṣẹ́ wa ó rí àti wípé bí a ò ṣe fẹ́ bọ́ sínú ìdẹ́kun èṣù mo rọ gbogbo ènìyàn wípé kó o fi àyè sílẹ̀ kò kì í sí àyè ènìyàn máa ń fi àyè sílẹ̀ ni bọ́ ọ bá dẹ̀ ṣe fi àyè sílẹ̀ láti wá mo fẹ́ kó o gbàgbọ́ wípé o padà lọ sílé pẹ̀lú ẹ̀rí nítorí pé ọlọ́run àpèrire ni orúkọ rẹ̀ ó máa bá ayé rẹ dá májẹ̀mú oṣù kẹfà ní òní níbi tí màá gbé fẹ́ ká ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run ní ṣókí tí màá dẹ́ gbàdúrà fún ìlárí nínú ìwé jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó wípé o lè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun èmi wá kí ẹ̀yin kí o lè ní iyè àti kí ẹ lè ní ní ọ̀pọ̀lọpọ̀ kí ẹ̀yin kó lè ní iyè àti kí ẹ lè ní ní ọ̀pọ̀lọpọ̀ o lè kí i wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun àìsàn kí i wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun Jésù Olúwa ó ń ṣe àfiwé agbára méjì lórí ayé ọmọ ènìyàn ó ń fi agbára méjì ó fi ń wé ara wọn ìyẹn ni wípé ọ̀tá iṣẹ́ wọn ó ní láti já olè láti já ní olè ó ń ṣe àpẹẹrẹ ọ̀tá ó ń ṣe àpẹẹrẹ iyè tí í ṣe Jésù ó sì wípé iṣẹ́ ọ̀tá ni àkọ́kọ́ láti jalè àlàáfíà rẹ̀ mo fẹ́ mi ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ọ ní alẹ́ yìí mo fẹ́ kó o ṣí ọkàn rẹ payá ẹ̀ẹ́kejì ni wípé láti lè pa èròǹgbà rẹ run láti ba ìdí ìwàsáyé rẹ jẹ́ láti dì ọ ní ìgbèkùn láti mú ọ ní dídè àti láti fi ọ sínú ẹkún àti láti ba ayọ̀ rẹ jẹ́
Now, iwe ma sofa wipe o le kiwa bi ko se lati jale lati pa ati lati panu. Sugbo wa so wipe Jesu Oluwa ise ti re ni wipe lati fo ni iye lati fo ni ayo ke se wipe ko ka bori laso o ma gbe ninu bi bori ke se pe ko ni ayo laso yo fo ni ekore ri ayo tori aso ninu we joanu ori kini ese ikeni di logo oni ninu ekun re oni gbogbo wa ti gba ori ofe ku ori ofe iyen ni wipe iye ti Jesu Christ Oluwa mu wa na iye lopo lopo ni ke se iye fu igba die iye leko rere iye to ni oro iye to ni ituma iye to se wipe o ma wa titi o ma pe titi ini olorin e so wipe igbala lo mu wa iwoso lo mu wa idande lo mu wa itusile lo mu wa ominira lo mu wa iku oro Jesu lori igi agbele ebu igbala lo mu wa oni emi wa lati le fun won ni iye ati lati le fun oni opolopo bi o se ngbo mi ni ale yi olorun aperire oluwa olorun aperire ni oruko re oni ki nso fo wi pe to ba le wa sodo mi ohun fo ni iye olorun ye so wi pe wa sodo mi isimi nbe fun o bi ajaga mi wo wa gba ibukun mo je oninu tite ati oniwa pele ajaga mi rorun eru mi si fuye eru Jesu Oluwa o fuye ajaga re si rorun o de so fo wi pe ni ale iko wa si odo hun tori ati ko ninu oro Olorun wi pe nitori ko si igbala ni odo elomiro ko si oruko miran ti a fi fun wa labi orun ninu eti ale fi gba wala gbogbo awon miran gbogbo miran to n wa kaakiri gbogbo ipa ati agbara to n wa kaakiri o le ni won nigba ti an ba fi to ba fi ankasi to ba fi di eru aye re won fi goro gbele Olorun ori sugbe Jesu Olugbala ko kin dani kule ore o ti to ni eni o se wi pe nigba to ba gba o ni mo wa lati fun o ni iye ati lati fun o ni opolopo Olorun e si so wi pe ori su kan wa to su ninu mi ayo kan be to so ninu okan mi nigba ti mo ba reti Jesu lori agbelebu to so wi pe o pari ise igbala mi pari ise igbala re pari ise iwosan re pari ise itusile re pari ise idande re o pari ise isere re o pari ise ise logo re o pari o si ase pe ijoba orun re iyen ni wi pe o ni ke se pe ma fun o ni ibuku iya ni pe ko die o ni ma fun o ni opolopo o lo ni ekun rere re to fe fifo oju se ti eni wi pe ko wa si abe ori ofe yi ko wa si abe ayo yi iyen ni wi pe o ni lati ma gbe lodo ole tori pe ole to fe pa orun yen o fe gba gbogbo nto ni ni Jesu Oluwa o fe ko o fe rin wonu aye re lo o fe rin wonu ise re lo o fe rin lo nu alaafia re o fe rin lo sinu okan re o fe bo sowo papo iti mo o fe ni ibasepo to gumo pelu re lati le fo ni iye lopo lopo iye leko rere sugbon to se ni pe o so pe Jesu iwo ni oba mi wa si inu aye mi Jesu iwo ni oba mi pa se idande si mi loni Jesu iwo ni oba mi pa se itusile si mi loni Jesu iwo ni oba mi pa se isegun sinu aye mi loni loni mo fe gbadura fo lodi si ole lodi si eru lodi si wahala lodi di si aiso isegun re yo de daju e je ka gbadura Olorun aperire
emi awon woli ajinde ati iye olorun to kun fun ipa olorun to kun fun agbara olorun to so wi pe o le ki wa bi ko se lati ja o le lati pa ati lati paru jesu wi pe emi si wa si aye mo lo sori igi agbele ebu mo ku iku oro nitori ese re nitori ese mi ki le fo ni simi leyin igba to je irora to o so wi pe o pari mo ran iye si inu okan to ngba mi mo re igbala si inu okan to ran gba mi mo re itande mo re isegun isegun lori ese isegun lori okukun isegun lori aye isegun lori ota isegun lori igbese isegun lori idamu isegun lori fitinati mo ran si inu ile mo ran si inu ebi mo ran si inu aye ta ni ebi yi nibi ti won gbe nja ogun ada owo ogun ye du loni olorun aperire da owo ogun duro ori anugba ori anugba ori anugba e gba iye lopo lopo loruko jesu gba iye lopo lopo loruko jesu gba igbala lopo lopo loni mo pa lase nipa oruko jesu oya rin jade kuro ninu okukun ye rin jade kuro ninu ogun ye ni jade kuro ninu wahala ye ni jade kuro ninu idamu ye ayo re ti de alaafia je ti re eri yo tele be ni o ma ri loruko jesu christi atu gbogbo irora to ni asi doni de o di ase jesu oluwa wa amen oruko mi ni eni owo samson olufemi akiride baba aperire ti o ba fe ki tesiwaju ninu adua pelu re ati oro

onílé mo kí yín kalẹ́ o. Ẹ̀yin èrò ọ̀nà èrè wá o. Kúnlẹ̀ bẹ̀lú ló kọ tèmi jẹ́ ìkànnì ti 32FM rẹ̀ o. Orí òkè tè ń tẹ́lẹ̀ ti mọ́ kọ́ lálàwà Laughter House. Àwọn kan níbo Laughter House wà lẹ́gbẹ̀ẹ́ Premier Hotel ni báwọn kíní ìgbà owó ṣe lẹ́gbẹ̀ẹ́ Premier Hotel lọ wà. Lẹ́gbẹ̀ẹ́ Premier Hotel lọ wà. Okay, order. With God, all things are possible. Gbogbo kíní tí ò ṣiṣẹ́ gbọ́ọ̀rọ̀ lọ́rùn, gbogbo tí ọba ṣiṣẹ́ ibikíbi tí ò ti ṣiṣẹ́ gbọ́ọ̀rọ̀ lọ́wà. Lágbo nígbàgbọ́ rèé ta kan lu agbami rẹ̀ ta kan lagbami rẹ̀ ṣùgbọ́n sẹ́mọ̀ bá ti ṣe pé a lè mọ́ pàdé lórí ìkànnì ti Facebook àbí ti YouTube owó tiẹ̀ tún nǹkan ta ná àti gbogbo bí ta ti mọ́ pàdé òun ntí mo sámọ̀ ni pé 32FM 949 fẹ̀yìn ẹ̀ lẹ́ẹ̀fi wọlé síbẹ̀. Ẹ jẹ́ lọ gan ní tí à ń wí tẹ bá ti ń fetí gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ máa fojú ayọ̀ wò ó. Èmi gan mọ́ fẹ̀mí bákin ní ìlọrin kìí ṣe pé n ti ń fọ́n yé mi.

0: ó dàbí ẹni wípé milton gan wọn ti kúrò lójú ìlà wọn ti derail ìdí abájọ ni wípé solution sí anyway sí ìṣòro àìní tí ń bá ìjọ wọn ti lọ nù tú channel channel kan àti ìyẹn dúró rẹ wọn ti ṣàtúnṣe àti ìjábọ nù channel nìkejì nítorípìlẹ mú àpérò ìwá ni wípé àníbò ní sí àti òsì òsè kásẹ̀ nínú ìjọ wọn ti wá dìré torí pé ńgbà tẹ́lẹ̀ ti wọlé bíi pa wá ń sọ pé wọn ò lọ síbẹ̀ gan mọ́ báyìí wípé n ta sì rí bẹ́ẹ̀ pé wọn ò rí orí ìkòkò wọn ò rí fi sọ ọdún wọn ò rí ìkòkò fi sọ ọdún lórí ọ̀rọ̀ ìkọjá wípé bígbà tí wọn wà distracted so wọn ti wá ń sọ nípa ọ̀rọ̀ prosperity gospel sin ṣùgbọ́n ẹjẹ́ dúpẹ́ pé àgbà ò ní tán lórílẹ̀ ó dàbí pé reverend yemi òsínbàjọ sósìbàjọ ni àbòsínbàjọ ó wọ́gọ̀ wọn mọ́ ọ̀dà ẹ̀yìn ẹ̀kọ́rẹ́ tẹ̀lé yemi òsínbàjọ ó dàbí pé reverend yemi òsínbàjọ àwọn sì nǹkan yé wọn dáadáa o ibi tí òye ti wá yé wọn kọjá pé ẹni tó bá gbé bíbélì ẹ̀ nìkan dání tí ń bá ọlọ́run rìn láàá fún òun nìkan àtọlọ́run torí mi ìfẹ́ ìmọ̀ chọ́ọ̀tì tí ó lọ ń sìn tí ó fi gbogbo ara lóye ti jésù ń wí torí ibi tẹ́lẹ̀ náà ni wọ́n ti ní owó lẹ́fì ra prosperity yìí àwọn wa ní kò sí ti ń jẹ́ prosperity gospel pàfásàn ni ẹ̀yìngbà kíni pàfásàn ni pé ńgbà ẹ bá mú òótọ́ tẹ lọ lọ́rùn tẹ fi rọ nǹkan míì tẹ fẹ́ kọ jọ kò sí mo sì ń jọ mẹ́jọ ibi tí mo ti máa ti bẹ̀rẹ̀ nìyẹn fídíò ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì ọpẹ́ ju ìṣẹ́jú mẹ́ta àdúró ẹ̀ ti ìṣẹ́jú márùn-ún a wà ṣàlàyé dáadáa ìtìjẹ a ó lọ sí gbòǹgbò prosperity a wù pàápàá prosperity gospel a tànná wò di rẹ̀ a sọ fún wọn irọ́ tó wà ń bẹ̀ àti bí ẹ̀sẹ̀ lè prosper ẹ̀yin náà wà mọ́ ráyè dá sí dáadáa láti ọjọ́ mẹ́jọ lọ a tún ètò ìrọ̀ lọ́nà tí ó fi kẹsẹ̀ jáde dáadáa jù bẹ́ẹ̀ lọ kò sí ti jẹ́ prosperity gospel bó ti wulẹ̀ kọ́ mọ́ ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan tí mo fẹ́ ká kíyèsí bó jẹ́ sí pé kókó ọ̀rọ̀ náà n ò rí nǹkan kan tó lẹ̀ pé n ta wíré bẹ́mi ṣe fọ́lọ́ kínní yìí o ìyẹn ni wípé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ gífìn torí ibi tí prosperity gospel wọn ti wá ni wípé àfi gẹ́gẹ́ gífìn fún prophetì kan tí ó wàá súre fún yín tẹ́ ẹ bá ti fún un lówó òun tó bá ti pé ìtì síwẹ́ wì tí wò ó kò sí tọ́jọ́ mọ́ ẹni kọ́ di arígbábuwó kọ́ ọmọ fi gbárọ́ wó ni bó tẹ́ ẹ ṣe pé rọ́nà ni gbogbo tá a bá ń bẹ̀ tá a bá wá sọ̀rọ̀ gífìn àwọn wa pé njọ́ tẹ́ẹ̀ ti ń pariwo gífìn ẹmúwá ẹ̀sọ́ òsì di kankan kí ló dé tẹ́ ẹ fi gífìn èyí tí jésù gangan tó fẹnu ara rẹ̀ làkálẹ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ fún ọlọ́run lówó ẹran tí pé mo ti sọ yẹn inú àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi bọ́ sẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fún ọlọ́run lówó ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́lọ́ mo fún lówó kò sí tọ́kàn yín ọ̀yìn bó bá sì wọ́n kí wọ́n ṣe ọlọ́run mo fún lówó jésù wá ní tẹ́ ẹ bá fẹ́ fún ọlọ́run lówó tẹ́ ẹ fẹ́ fún mi lówó yín tí ń ṣe òwò tí kì í ṣe òwò àṣedànù ẹ fún àwọn aláìní church wo ló preacher ti reverend yemi òsínbàjọ ń wí náà pé church wo ló preacher yín náà lemọ ẹ̀yin náà ẹ lè pè yín létí ń bá ráàyè pé kẹ́ ẹ sọ fún mi pé church yín wà á mọ preacher tí kì í bá jẹ́ pé pásítọ̀ nìkan ní máa gbà lọ́wọ́ yín àtowó ìrere tí wọn ò preach àtowó microphone àtowó drum set kí wọ́n sọ bi tí wọ́n ti preach giving to the poor rí tí wọ́n bá dẹ̀ sọ ńgbà tí wọ́n bá gba gbogbo tán lọ́wọ́ yín tí wọ́n rí pópó àwọn bíi sẹ́ńjì kan tó ti ya kẹ́ ẹ jẹ́ ká fún àwọn aláìní lówó tàbí kán máa encourage yín ẹ jẹ́ ká máa fún àwọn aláìní láàrin ara wa o ẹ jẹ́ ká máa fún àwọn tí ẹ máa rántí àwọn tẹ́bi ń pa o bí ìgbà tí nǹkan fẹnu ẹ ti mọ̀ pé kò dùn lẹ́nu wọn gan bíi pé kẹ́ ẹ kówó fún pásítọ̀ so ẹ jáwo fídíò tó kù so ńgbà tó bá ti jọ mẹ́jọ láti jọ mẹ́jọ lọ màá sọ̀rọ̀ prosperity gospel a wàá sọ̀rọ̀ ọkàn ti pé bá a sọ náà àwọn pásítọ̀ yóò ní jẹ́ kí ṣe àtòsí ọtán nínú ìjọ torí ṣe àtòsí ọmọ ìjọ làwọn fi ń jẹun in fact àìní òsì àìní tó mú àwọn èèyàn lọ́rùn dúdúdún ló gbé ọ̀pọ̀lọpọ̀ ministry kalẹ̀ bí ọba máa jẹ èèyàn gidigan náà ọ̀dà jáwo fídíò tó pọ̀ jọ lọ jáwo.
1: There are channels through which God blesses his people. You need to first have a product and have a service. Then the breath of God will not come upon that product or service. I want to ask you a question. If daddy here is not a professor of law, will he be attorney general? He will not be. So we need to also let our people know that you cannot now. Let me say this in closing. There is experience with God. There is expertise. There is his person. There is his principle. There is his love. And there are his laws.

ibi tí wọn parí àpérò wọn sí bàbá tó sọ̀rọ̀ ọ̀hún sì jẹ́ ká mọ̀ wípé ayẹ́tẹ̀ pamọ́sẹ́ yín ni o so gbogbo conclusion wọn ni wípé ayẹ́tẹ̀ pamọ́ iṣẹ́ yín gidi gan ni ọ̀nà tí iṣẹ́ àtòsí yóò fi kó onú jọ wọn ò ní nǹkan kan sọ lọ kọjá pé ayẹ́tẹ̀ pamọ́sẹ́ yín yẹn sì wọn wá rí wí wọn rí wí náà ayẹ́tẹ̀ pamọ́sẹ́ yín náà ni ayẹ́tẹ̀ pamọ́sẹ́ ni ṣùgbọ́n kinní kan ń bẹ nínú ilé ayé tá a wà yìí kini kan be nu laye ta wa ti won o wi daada to to pe awon o ka pe mi wa nbe ti mi ba so fun won te pamose ko le yan fi sori re te pamose ko le yan fi nilari awon to te pamose gan ti won fi gbogbo aye won sise gidi gan won o lowo lowo ifun ninu aye ka ko ti be mere won o lowo lowo won o lowo lowo awon eyan ti o se nkan kan lo nri se be ni ki lo wa fa ki lo fa ẹja kọkọ ti inú ayé ìbẹ̀rẹ̀ wọn ní kìràkìtà ọmọlà ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nkankan mi ìfẹ́tọ́ pé olúwa nígbé níga ayé lọ́kàn fìyẹn mọ́ ògbé olúwa olúwa kọ́ ní gbéyàn ganú ayé inú ayé tá a wáyé o ayé yìí ni mo sọ o ayé yìí kingdom of this world mo sọ o ìjọba àti ayé yìí ni mo sọ o olúwa kankan ò sí nbẹ̀ olúwa kankan ò sí inú ayé tó bá ti wà nú ayé o ò sí ní ààtò olúwa olúwa kankan ò sí nbẹ̀ so olúwa ti ń ṣàkóso inú ayé ọba olúwa ti ń ṣàkóso inú ayé ìyẹn là ń pè ní aládé ayé yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹnikẹ́ni ò lè ríṣẹ́ láyé tó bá gbọ́n bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ tó fi gbogbo ara ṣe egun tó jẹ́ pé ọ̀ta gun onípanláyà bí ìra orí ẹsẹ̀ walẹ̀ ọ̀rẹ́sẹ̀ walẹ̀ orí apá di òpó mú ò lè níláre o ifun tó bá ní gbogbo ẹ̀bùn tó ọmọ orin kọ tó ọmọ kinní kan ṣe tó ọmọ gbá ṣe tó ọmọ àwo ṣe ò lè níláre o tó bá wá ní àtọ̀ ẹnu kan ọmọ rí ọwọ́ mú lọ sẹ́nu ni ò lè tayọ torí ńlànà ti ayé tá a wà yìí ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan kan kìràkìtà ọmọlà olúwa tí gbẹ̀yàn ga láyé òun lọ́ọ́ wà lọ rèé bá tó bá yọ olúwa ayé ìkúrònú ayé rẹ ò lè jẹ́ nǹkan kan o o lè jẹ́ nǹkan kan o ìdílé ó fi mọ̀ rò wípé ṣẹṣẹ ń kọ́ là wá ń ṣe ni ibi ń táwà ń ṣe ni ẹnìkan òkè ọ̀hún ṣe bó ló ṣe dáa fún yorùbá wa ní ẹni tí ọmọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ńlá yóò sàárẹ̀ àsáforí infact yóò sàárẹ̀ yóò jáàmù dànùdànù ìyẹn ni wípé oníkálukú lọmọ olúwa ti ń sáàtọ̀ tó fi ń dáa fún oníkálukú lọmọ olúwa ti ń sáàtọ̀ ló fi ń dáa fún ayé kì í fúnni ní nǹkan kan tá a bá fún ayé ní nǹkan kan that is truth òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé it is true òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé òun nìyẹn àṣírí ayé ń bẹ lọ́wọ́nú àwọn èèyàn kọ̀ọ̀kan tọmọ ayé táyé fi yẹ wọ́n wọ́n rò pé torí pé ẹnìkan dá skul lẹ́hún rí ṣe bí wọn náà bá dálẹ̀ ó ò lè rí ṣe o ìyẹn bẹ́ẹ̀ so n ò fẹ́ mọ irú aládé ayé yìí àti olúwa ti ń bẹnu ayé ti ń bless àwọn tinú ayé ṣùgbọ́n inú ayé gan wọn ni olúwa ti ń bless tiwọn bọ́ọ̀ bá sáré sódò kọ.

0: lọ́dá ní booking. Mo rí bàbá landlord ó sì lámú ìyàwó yín wọnú hòtẹ́ẹ̀lì. Wọ́n lọ ṣe house fellowship.
1: Jesus.
0: Nínú hòtẹ́ẹ̀lì. Àdúrà gbà o. House fellowship.
2: FM 94.9.
3: My dear, sumo mi nibi.
4: Ẹgbọ́wọ́ yín jọ lásìkò tí Akeem Hamsat fẹ́ bẹ̀rẹ̀ ètò kásùn láyọ̀. Ẹ̀mí ò lè ṣe kí n má gbọ́ nítorí pé abẹ́rẹ́ orun tèmi nù. Bó bá wá parí ètò tán, ta gbádùn rẹ̀.

0: olólùfẹ́ yín kan soso ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó ní NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat ṣokoto bí ìró oníkùnsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń ba yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlàáfíà ẹ máa lálàyọ̀ ẹ máa bára yín ní paradise ni pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ẹ má jẹ́kàn ròyìn fún yín ẹ má gbé rédíò yín kúrò ní 32 fm fẹ̀yìn ẹ 94.9 ẹ máa máa gbádùn ètò oríṣiríṣi ń bẹ̀ àwọn báyìí ọmọ yín Akeem Hamsat ṣokoto bí ìrósùn gbẹ̀ngbẹ̀ ó ní kẹ́ ẹ máa gbọ́
1: ẹ́pà alómilámù ṣokoto bí ìró ètò kásùn láyọ̀ ẹ máa gbọ́ pẹ̀lú Akeem Hamsat orúkọ mi ni délé òdúlé.
2: Kásùn láyọ̀ lẹ́tọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò yín jẹ́ kò dínkù kò nọ̀nọ̀nọ̀ undiluted program ni látẹnu Akeem náà ni o sún gbẹ̀ngbẹ̀ oníkùn bíi gbá pító ṣokoto bí orúkọ rẹ̀ tí ẹ pọ̀ èyẹ dẹ́dẹ́ bí òkú igi gbogbo ohun tí ń ṣe pátápátá ẹ̀rín ni láti sátidé ni kẹ́ ẹ ti máa tẹ́tí sí ètò rẹ̀ títí di sunday ọlọ́run bá ń gbọ́ kò sóògùn kankan tó lè mú yàn lálàáfíà tó kọjá ẹ̀rín. àrídọ́nà gbogbo àwọn onídìbànújẹ́ Akeem ló lè tó ètò Akeem ẹ̀mí adéwé adéwálé ẹlẹ́ṣọ́ ni mo fi ń tó yín létí mo tún fọ́n gbọmọgbọmọ wípé kí ẹ máa gbọ́ kásùn láyọ̀ ètò ni màmá ètò.
3: ẹ gbọ́ kásùn láyọ̀ ẹ jẹ́ àsùn láyọ̀ gbogbo wa pátápátá o ètò Akeem Hamsat alómìlámù ọ̀rẹ́ tèmi olóríire ẹ máa gbọ́ ní gbogbo alẹ́ sátidé títí dalẹ́ sunday lẹ́mọ gbọ́ 32 fm ní ètò àbùkù Akeem Akeem Hamsat òun ló lo ètò ètò ní Akeem Hamsat káàdẹ́rìn ipò zónú ẹ wá nǹkan fìdílé o ẹ jẹ́ àjọ gbọ́ ìwọ náà ọ̀ọ́ni ronú mọ́ ọ̀lẹ́ ní ẹ̀jẹ̀ rúru láéláé ọ̀rí gbogbo èèyàn tí bá ti ń la patenzan bọ̀ bá ronú sùn bọ́ bá ti ń gbọ́ ètò Akeem Hamsat alómìlámù tèmi adẹ́rìn pò sonu kásùn láyọ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ìwọ ń gbọ́ èmi ò gbọ́ èmi ò gbọ́ ìwọ náà ò gbọ́ èmi àjọbíẹ̀wé ń gbọ́ àjọbíẹ̀wé ààrẹ mú bàbá là ń sí àgbà.

0: ìyá mi ti dé láti lọ Amẹ́ríkà.
1: Ọmọ ní.
0: Ajọ́ máa ń ṣe.
1: Ọ̀tá ẹ̀ máa.
0: Ìyá mi Susana Kiboye.
1: Ìdílé gẹ́gẹ́ ẹ̀wẹ́ sọ. Ọ̀tá ẹ̀ máa.
0: Ìyá tètò kí mi pé a kú ewu ọmọ ti ọmọ mi Zazu.
1: Ó tilẹ̀ fún wọn.
0: Tó bí fi dàbí. Ó ní ti ẹ̀dá lánàá. Ẹ̀sẹ̀ lọ gbé ọmọ pọ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ sì rá gbó nípasẹ̀ fún bóní. Wọ́n ọmọ lálọ́mí ìwé sí ọ ni.
1: Ìṣòro
0: ọlọ́wọ̀ òjì sọ̀rọ̀ kankan.

0: ene ya bi jabi si si ya bi so na ki boye one in America lo won won si ise meji beta o to wa ka ni ase live bi ase gbe aye won mo nisin bayi wa se meji se beta so we say we say come be o ani owo isi bayi
1: wey on ba ma no won bi omo pala o
0: o ti wa le bayi din gbugbu agbaye ni bayi o
1: ara ba bi o pa orin
0: o re pe ija Iran na lo affect awon America na jawo mo tun dupe Nigeria ta wa yi
1: akin
0: eh mo down
1: ko kala kala ko fu banke wo ya wa
0: mi e lo mi to gbe o fe fun ni sole
1: akin
0: abi Israel den to gbe pati
1: oni sowo ma mi ko won la jade o ba Oh, don't you take on me, la la la,
2: banke.
0: Banke na loko ya wo mi.
1: Aya ta koko akuma.
0: Olowo.
2: Banke.
1: Aya ta koko akuma.
2: Banke.
1: Emi asoku ko he, wa soko odun laye.
0: Banke. Ore bi kan ku ni deta. Ore pe adaniasin. Kule, wọn pe ni kule tori owo, kule tori owo. Ọlọ́run ma mi tẹ́ra fẹ́ rí.
1: Kò ní dẹ́nu lọ́la Ọlọ́run wa mi o.
0: Tí bá rán ti kú báyìí, àyàgbé tó wá já ìwà ní gẹ̀ẹ́tì ara mi mọ́.
1: Ìyá dada.
0: Àwọn tí bá rán ti ọ̀rọ̀ obìnrin dé, irú àrọ̀ dáǹkọ̀ lóbìnrin dé o. Inú yóò máa dùn pé àṣàyé dùn tó báyìí. Bí ara ti kú wò ni.
1: Ẹ̀pọ̀
0: ń dí ọlá mi bí. Ọmọdé ìwà ti ilé ayé òun gan. Ìyọ́ wà ní àbí kí n tún ilé ìjùn gan náà.
1: Ayé.
0: Wọ́n ti bọ́lá ń bí ìrẹ́lẹ́gbà ní ìbọn láìdí. Ee lábájá sọ́ọ̀nà ilé ayé. Àwọn tí ó làwọn wà ní iye ní ọ̀pọ̀ jù. Ọmọ mi tún pariwo ọmọ mi náà.
1: Màṣẹ dé ọ̀la.
2: Dé ọ̀la.
1: Ìyá fàájì. Ìyọkọ̀ báńkẹ́. Ìyọkọ̀ ẹ̀kọ́ ṣoṣo. Tó ní
0: nílùú. Ìyá ìbálò wò kọ́lé ọ̀rá mọ́tò. Gbogbo kan pátápátá ilé ayé yìí ló ní. Àdìyẹ ni wọn ni ọmọ tó ti kú.
1: Ó ṣe dé ọ̀la.
0: Gbogbo wá sí wàhálà mọ́tò ọ̀rá lé ra gbogbo ẹ̀ kankan. Ẹni lọ́jọ́ àwọn ti máa sí kí ni wọ́n wọ̀ máa lu bó ti wù wọ́n.
1: Iṣẹ́ ni ẹni sùúrù.
2: Faraba.
1: Àjọkẹ́.
0: Báwo ni sùúrù kìlọ̀ bẹ́ẹ̀ sí?
1: Àjọkẹ́ dà. Jọkẹ́ dà sí dàtú. Ọlọ́run wa dúró ti yẹ o.
0: Ó yẹ kí n fún yín ní tábìlì kẹ̀kẹ́ tí ẹ gbọ́dọ̀ kàbí kẹ́ wò lórí Facebook wa. Àmọ́ lásìkò ọdún iléyà ń fún yín. Bàbá tọkọ ìlúlé kò sówó lóde ni oní tábìlì yẹn. Bàbá ẹ̀kọ́ ni láti kẹ́bi 1960 lólùmù ti kọrin o 60 ẹ̀wọ̀n ọdún tàwa yìí 26 ọdún mélòó nù. Ìlúlé kò sówó lóde láti yọ ọdún ìlọsí kọrin o. Ọ̀sẹ̀ wà á lè gan sí ilé àdé.
1: Àbúrò aláwọ̀ mi tó kú bọ̀. Ọmọ mọ́ rí yẹ bá kú dìrà alájà mi. Kú dìrà tí ó wà dé tún jí. Ṣákìá ẹ máa kú wájú ló ti àwọn ọ̀nà jẹun wá o.
0: Gbogbo òkè pátápátá pátápátá ló le ló tẹ̀lú òkè. Amẹ́ríkà ta tún pé Àlà Amẹ́ríkà kan tán. Òun gan Nàìjíríà wà bẹ́tà Amẹ́ríkà gan sí. Lọ́wọ́lọ́wọ́ sì Nàìjíríà bẹ́tà. Ọ bẹ́tà Amẹ́ríkà bá jẹ. Ọ bẹ́tà Amẹ́ríkà. Wọ́n ké Amẹ́ríkà ní báyìí o. Wọ́n ké ní Amẹ́ríkà ní. À ń gbé ẹlọ́lọ́ìbò owó tó dẹ̀ lọ. Ẹ wo ẹja ti máa dì. Ẹ̀yọ́ níyàwó. Ọya.

0: àwọn obìnrin kan wà lọ́pẹ́ wí gbọ́dọ̀ tọkọ bá sọ ọkọ ọkọ òní mínísì wọn àti wọ̀nyí pé kọkùnrin tàtọ̀ ni kọkùnrin tàtọ̀ ni ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ dúra wọn lọ. Àbẹ̀ní àdé mo ti rọ́wọ́ rẹ tókòtò mi rò. Orúkọ ti tọrọ o.
1: Àbẹ̀ní àdé mi
0: o. O ní sórí ibú.
1: Ẹ kú ètò.
0: Ètò ni. Sọ́sí pẹ́pẹ́ bẹ̀ dáadáa.
1: À ń gbọ́ yín dáadáa ń bí o.
0: Ó kílẹ̀ dáadáa.
1: I just see the missile.

0: nígbà tí ọlọ́run ọ̀dà Adamu àti Eva kò dá Eva ó yọ lára Adamu ni.
1: Ìfẹ́ òtítọ́.
2: Ìfẹ́ àtàtà.
1: Ìfẹ́ òtítọ́.
0: Ọkàn ni pé ẹ kàn máa jọ gbé ni ọlọ́run pa láti fẹ́ fẹ́ra yín kò sọ pé fẹ́ra yín kò sọ bẹ́ẹ̀ kò ní wọ́n fẹ́ra wọn.
1: Ṣòtítà má jẹ́mu ṣòtítà.
0: Àbójúkò kòrò àwọn ọkùnrin náà ni.
1: Mú ṣó ti dá
0: o. Ó wá ń di jẹ, ó ń jí Eva jẹ.
1: Mú ṣó ti dá.
0: Ọ̀tọ̀ wò.
1: Ìbọ̀kàn ẹ sọ̀rọ̀.
0: Kẹ̀sì máa wọ Eva kankan lọ́wọ́ àfà. Eva lọ fa dídíjẹ tí Adamu di jẹ yẹn. Torí òwúrọ̀ ọkọ ìṣòro ọkọ lọ kóná fún Eva nígbà tí Adamu sì le. Ìgbà tí Adamu wá dé tí Eva wá délé, ọ wá pe Adamu pé Adamu ẹ̀gbọ́n Adamu ẹ̀wá fẹ́rí ọ wá kú lẹ́síwájú rẹ̀. Ó ní báàlì mi ló wọrí mi. Èso tí ọlọ́run ní a máa jẹ wà láì mo ti jẹ́ dé mi nígbà tí èsì léwu. Adamu máa pèsè èso ń dùn ó ló dùn irú èso wo ni. Obìnrin lọ́kọ̀ ọkùnrin níbi ẹsẹ̀ máa kí bọ̀dọ̀ kì. Obìnrin lọ́kọ̀ ọkùnrin irú èmi sì obìnrin lọ́kọ̀ èmi náà ni màá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ obìnrin lọ́kọ̀ mi. So obìnrin ẹ fún wa sọ fún Adamu pé bọ́ọ̀sì ṣeré o di àjẹ èso nà fẹ́lẹ́fẹ́lẹ́ ọ wá nà fẹ́lẹ́fẹ́lẹ́ ọ wá nà fẹ́lẹ́fẹ́lẹ́ ó ti yẹ yìí ẹ bá kò bá mi.

0: Ọ̀tọ̀bírò.
1: Ọ̀tọ̀bírò.
0: Túgbẹ̀ǹgbẹ̀ orúkọ.
1: Ẹ kàlẹ̀ fún ètò.
0: A rí léwọ̀ kan.
1: Ẹ rí léwọ̀ lágbára.
0: Lọ́yọ̀.
1: Ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rù ni látọ̀.
0: Látọ̀yọ̀ bó ti mọ̀ náà ni.
1: Ẹ kú ètò.
0: Ètò ni ètò ni ètò ni
1: ètò. Èmi bàjẹ́ o.
0: Àmì àmì àmì àmì àmì.
1: Ẹ rásọ.
0: Ó darí. Mọ̀ wò mí roro. Orlando Ọwọ̀ àwọn aláfíyàn tó mú pa highlight báwo mi roro láìpẹ́ kí n máa kọrin ìmọ̀ nsá yóò búkú búkú dẹ́ yóò fi dé mọ́wù mi kí kò tí ì kí tẹ́lẹ̀.

0: ọ̀rọ̀ àwọn obìnrin tí mo sì bá bọ̀ ìdí ìdàkẹ́ lórí ẹ̀ o torí ẹ̀ bá ń dá sí lálẹ́ yìí àwọn obìnrin ń pa àwọn ọkùnrin àbíbò ni ẹnìwẹ́gẹ́ yìí ìbọn mọ́yàn tàbí kọ́sẹ̀ ládàá rẹ̀ fipá yẹ o wàhálà ọkùnrin pọ̀ nítorí ẹ̀yìn obìnrin náà sì ni wọ́n ní iṣẹ́ tí oníkiníkẹ́ bá ṣe oníkiníkẹ́ ní jẹ́ iṣẹ́ ló ṣe é dá sí owó ò ṣe é dáná àdìmọ̀tò oníjà omi jọkàn wípé owó níbi náà pátápátá 30,000 ni.
1: wọ́n bá rí wa lóde wọ́n rí wa wà wò wá tẹ́ńpẹ́lú.
0: ó tún nù lébò tún báńkì 30,000 ni àti àpò omi àti inú ilé mi.
1: bẹ́ẹ̀ lásánlá jana kú wojú iṣẹ́ wọ̀ fọ́ ṣọ́ọ̀bù kúkú tọrọ jẹ.
0: yorùbá ni pé ọmọ mọ̀mọ́ sanwó tí wọ́n lè fún sukùú rẹ̀ múlẹ̀ lọ́wọ́ sukùú rẹ̀ ó ní 25,000 inú 30 tó wà lọ́ọ́ mi láyé lọ́rùn. àbákútà 25,000 lẹ̀. ó ní táwa ní jẹun ni ẹwà fún 5,000 wà káfí jẹun káfí ra dájẹ ní oúnjẹ òní. bá fún 5,000 ìbàdí ẹ̀ka lápò mọ̀.
1: olùkọ́ kan ń gbà kúrú lásán bá ń sá kíní kan ò máa ní ṣe.
0: làwọn aládùúgbò bá dé àwọn lálọ́ọ̀dù àdúgbò bá dé yàbá ní bọ́dá kìímù ẹ ti ìsanwó síkọ́rítì o ẹ ti ìsanwó síkọ́rítì yìí o èló ni o 2000. ọba ní àwọn yàbí ní 2000 kí n kó fún àwọn ará àdúgbò fún síkọ́rítì ìdìlàtí àdúgbò.
1: èèyàn tó bá ti jù fún wa làá ti jù fún ní ojú ju bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan mọ́.
0: ó ní kíni jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lówó lọ ni tẹ́yọ̀ kò ní máa náwó tán ni ẹ kúkú dàdí ká fún ọ lówó obìnrin gba ọkùnrin gbọ́pọ̀ obìnrin gbọ́pọ̀ lọ́wọ́ olówó lọ́wọ́ ẹ wá lọ́kùnrin ń kú.
1: títún jẹ́ wà ògbóró inú ẹ̀ pé.
0: ẹ bá dé gbogbo eré àbí àwọn òkè àdó ni gbogbo àdúgbò gbogbo bàdàjẹ́ ọdún mẹ́gbà bàdàn tán obìnrin lọ́pọ̀ jù láńlẹ́dì. ní ẹ̀ ní ọdún stéètì ẹ̀ ní ìbọ́kùnrin gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù wọ́n ti pa wọ́n tán. wàhálà àwọn ipa ọkùnrin wàhálà ni wàhálà ọkùnrin pọ̀. ìròdè sẹ́gbà náà bọ̀ lè ayé tá a bóbi lọ ni. ṣé ẹ fẹ́ pa wá ni. ìfàtí kọ́ lọ sànú wa ni.
1: olúwa ó máa ti rúdù mí dákun wá bèrè mí jẹ́ mi.
0: tẹ̀lé bíbélì sọ. bẹ́ẹ̀ni ní aya olùrànlọ́wọ́ ọkọ rẹ̀ ṣe wá rẹ̀ wà lọ́wọ́.
1: ọjọ́
0: bẹ́ẹ̀ bá dé ghana ní ìsìn.
1: ọjọ́ ọ̀fẹ́rẹ́ bèbí sùn.
0: ìlú ghana obìnrin gan ni máa ṣiṣẹ́ ju ọkùnrin lọ. kò lọ́kàn sẹ́dọ̀ nà ń ta kalẹ̀ ní ọmọ ẹ̀jẹ̀ lọ. àbọ̀ wà níbí a sí omi sí omi sí omi sí omi tó yẹ pé kọ́lọ́mọ́jà break down. ìdí ẹ̀rọ bá dáná lẹ́ni pé ẹ dákun kí ni géèdì àwọn ọkùnrin náà ló obìnrin náà.
1: ọ̀pọ̀ tó ń ṣe mí kì í máa nu lóde iṣẹ́ ọwọ́ ọ̀wọ́ òṣèré.
0: wà láì tán láì. kí ni géèdì àwọn ọkùnrin kí làwọn ọkùnrin lè gé lọ́dún obìnrin ẹ bá sọ pé ọmọ torí ọmọ àjọlọmọ ni o àjọdọmọ ni àjọdọ ọmọ ni kí ni géèdì tá a fẹ́ dọ́dọ̀ obìnrin àwọn ọkùnrin o. kí ni dé ta fẹ́ fún para wa nítorí wàhálà àwọn obìnrin àwọn ìyàwó.

0: Kò tóbi ìròyìn kan tí ó dá. Ẹ tó àgbè. Ọmọ lọ́dọ̀ òbí rẹ̀ tó bá ti lọ bí ogún ọdún kò yẹ kó mọ béèrè pé dádì mi kì ń jẹ mọ́. Ó yẹ kó gangan kó wá iṣẹ́ bí ó ti máa fìdí ara rẹ̀. Èyàn bá hùn ìyàwó inú ilé gangan ìgbàwódò tó ní béèrè owó ìjọba lọ́dọ̀ ọkọ ìyẹn ni ò yé mi. Dádì wa àbàlépo lè dádì wa àbàláta lè àbàníyọ lè àbànirú lè eré àìsí bọ́ ti tàn ẹwà tó kù wọlá ìkò tó ń ṣe àkàrà kékeré ọdún ìlúbọ́ bọ́ ti tàn níjọ ni obìnrin tó ní yọ ọkọ lẹ́nu mọ́ pé dádì wa ẹ̀bú wa bàbá ní dàgbà lọ bàbá ti lọ bí 70 80 ẹ tó yọ lẹ́nu pé dádì wa àbàdí ìdẹ o. Èyí tí mo sọ ẹ̀gẹ́ tiẹ̀ ìjọ ni ọkùnrin tó fẹ́ sinmi ọjọ́ wo lẹ́dá yóò sinmi ogun ìgbà wo lẹ́dá yóò sinmi ọtẹ o ọtẹ nílé ọtẹ làjò ọtẹ rèé níbi gbogbo ọjọ́ wo lọ́dá yóò ìjọ ni ọkùnrin tó sinmi náà tẹ́jọ ọkùnrin tó sinmi ẹ̀yọ́ mi. Sokoto biro.
1: Sokoto biro.
0: Súgbẹ̀ngbẹ̀.
1: Kò tí mo fẹ́ lé mi yóò máa sanwó lọ.
0: Ẹ pa ọkùnrin.
1: Ọmọ tá a sì máa mọ ogún ọdún. Igbẹ́kẹ̀yàn sílẹ̀ kọ lọ́mọ ọgbọ́n rẹ̀. Ìlú òyìnbó kọ́ la wà Nàìjíríà ni. Ìlú òyìnbó ló ti sọ ọmọ ọdún méjìdínlógún pé kó bàbá tiẹ̀ lọ. Tọ́mọ ọgbọ́n jẹ́ ọ̀pọ̀ gbẹ́jọ ọ̀dọ́ àti wà bẹ́ẹ̀ ni.
0: Oh, no, oh, you are gone.

0: Sokotobiru.
1: Sogbende.
0: Gbega.
1: Ẹlẹ́run gbádùn.
0: Ìyá kan pè mí lábẹ́ àtọ̀ nísì. Ìyá yìí pé ìwà tí Táyọ̀ Bẹ̀dù ẹ jọ̀wọ́ patí pọ̀ ní lẹ́yìn spíkà. Gbọ́ sí lóòótọ́ ni.
1: Ìyá yóò gbé o.
0: Kí ni bàbá ìsìn yìnbọn mọ́ ọ lálẹ́ yìí? Tí eré ló pè.
1: Mo láyé ká.
0: Ok, ọ gbà ìgbọ́ òní gangan.
1: Mo máa ń gbọ́. Adé mi lámù.
0: O.
1: Torí èmi ń gbádùn lẹ́yìn spíkà pẹ̀lú ìdílé Táyọ̀ sí mi.
0: Pàtà
1: èmi ìnáwó fún.
0: Màá pa
1: fún mi. Ìnáwó fún mi.
0: Ìpà fóònù yìí.
1: Máa gbọ́. Ó ní máa ń náwó fún mi ìnáwó fún. Mo máa ń gbádùn ẹ̀ gan-an. Ló wá ìyá kan sọ̀rọ̀ láìpẹ́. Wọ́n ní ẹ̀yin ọkùnrin. Ẹ sọ ibi ní gbẹjọ́ kúrin. Wọ́n lẹ̀ ní ìfẹ́ tán.
0: Èpè níyà
1: lọ sí èmi ọ̀sẹ̀ láàárín.
0: Díẹ̀ ni mọ́ ọmọ òlì.
1: Wàhálà lára yìí.
0: Ọmọ òlì.

lábẹ́ obìnrin pé kí lọkùnrin lè ṣe fún ọ tó lè tí ọlọ́run ìké tí obìnrin lọ́rùn wà láyé. Ọ̀rẹ́ mi kan kó 5 million fúyàwó rẹ̀ níjó ní kọ́mọ fi tajà aṣọ títà gbági. Ní ìjẹ̀tẹ̀dẹ́ tó báyìí sí padà wọ́n jà ó ní tí kò ní fún olówó sí ni mo ní ó fún ọmọ mi lọ̀kùn tí kò tún mẹ́fà. Inú obìnrin wo ni wọ̀nyí ẹ tiẹ̀ máa ṣe sùn fọwọ́ ọkùnrin torí ọ̀nà ẹ bẹ́ẹ̀ ni náà bímọ ọkùnrin.

bẹ́ẹ̀ pé làwọn oníṣìí mọ̀láìbọ̀ gbàpá wo ni mi ń dò tọ́. Mọ̀ gbà ọ́ lásìkò tá a gbà yóò, mọ̀ gbà ọ́. Mọ̀ gbà ọ́, èmi náà gbàpá wo ni mi, wà láì mọ̀ gbà. Mi ì pé èyí sa ohun, àwọn gidi gbáà ni mi báyìí. Kí ló dé gan náà, àwọn ni mi, mọ̀ gbà. Ẹ má ba tèmi jẹ́ ẹlẹ́dà ìyá mi ò ní jẹ́ mọ̀ gbà. Àwọn ni mi. Ọ̀sùn padà, báyìí ni, máa fi ní jàre.

0: Dari ọdọ mi elekere sere o. Amọ. Yo bini e da ko sa do wo kuri o. Mo ba ne ba ti ma lo fun kan lowo wa o. E ta nu wa jo o. E jo a bebe ni o. Ru do ba le mo ba yo. Credit verse bai. So go do mi ru.
1: Su gbe. Ala ba mu do.
0: Ala ba fun wo na o.
1: Ko mo de sele. Wallahi awon okunrin ka jara wa. To ba tin ti wa sinu gbo. Ka ma ti wa sojo na. Sokiye. A de fe dai pade kan le ni. Ilé alómilánà láti wá máa tí wọn ló ló fi wá. Afẹ́ sí pàdé lórí àwọn obìnrin.
0: Àbúrò yóò ní ìgbésẹ̀ pàdé lórí obìnrin.
1: Máa gbọ́.
0: Ẹyin tèmi ọdún ẹyin tèmi ní Sábó ilẹ̀ mọ́nà tí yín. Ẹ jẹ́ ká báyìí fi agbélé ìta Hausa ni orí Hausa ni. Ní Sábó. Sábó àti ní Sásá. Gbọ́dọ̀ ètò dáadáa lé ìtàn orí Hausa ni wọ́n ń tan ẹ̀ lónìí ẹ̀kọ́.

Kí lọ fún yín ní old school àpẹ́ tọjọ́ ti lọ ọjọ́ ti lọ bá ṣe bẹ̀rẹ̀ jọláyé ìjọun tá a bá lọ sí patí disco ẹrẹ ti disco ìlọ disco lọ patí disco disco gangan àwọn ọjọ́ orí táà bá gbọ́láyé ìgbà yẹ àwọn ọjọ́ táà bá jọláyé ìgbà yẹ abala rẹ̀ ní mímú wà báyìí bá pàpọ̀ bọ̀dẹ̀ bá ṣe jackson rẹ̀ ó bá kẹ́ jackson ẹgbà.

ajọ́sí lọ bọ́lọ́lé ìtàsí náà dìjọ́ alì jábọ̀lọ́lé bẹ́ẹ̀ dé ìwò lódò ọba ayébò jájọ́ dé ìwò ajọ́sí lọ.

0: ọjọ́ jẹ́jẹ́ bàbá ẹ̀ kú òun kọ́ ni iye oúnjẹ mo jẹ́ mo gbádùn rẹ̀ ní iye oúnjẹ ó wá wuri ká jẹrẹ pẹ́lẹ́ lọ dáadáa òfà burúkú sẹ́yìn ọ̀dọ̀ fún òun ni ọ̀jẹ́ pẹ̀lú ọgọ́lọ́run a pàdé jọ́ méjì lórí ètò kásù láyọ̀sù àmọ́ tuesday ẹ̀wọ̀n ọjọ́ lé ẹjá pàdé ń bẹ pẹ̀lú ògùn tí ọlọ́run.
1: ó dìbò mìíràn o èyí ọmọ ìbílẹ̀ akíyí ó dìbò.
0: orúkọ tèmi ni akeem hamzat ọmọ olóòjì mokò méjì ọmọ pọlọjẹgẹdẹ tíye bẹtọ ẹ lábòkò tí ọmọ tòjẹ ìgàláyé fábàdà bọdúpọ náà àti ìtòsètò láyé ìpàdé pátápátá lórí facebook ni o ali ni o ẹbí bọ̀dá wà nítorí pẹ̀lú mi.
1: àpàdé
0: jọ́ mẹ́jọ kásùwọ̀n kàdí láyọ̀ ó dàrọ̀.

0: aláàánú israẹli o
1: jà
0: fún ọmọ rẹ
1: lórí
0: wọn ni wọn fi ọrọ rẹ jáde
1: ní
0: olúwa wúwo sára wa ẹni tí ò bá síbẹ̀ ò lè
1: bọ́bọ́ sùn
0: àmọ̀ ti gba iná tuntun
1: nínú
0: akákarí
1: ọjọ́
0: ṣẹmẹ̀rú abẹ́
1: lè
0: nẹ́nẹ́
1: ẹ̀yà
0: àbúadà gbogbo ogun tó péjọ pọ̀lẹ́ olórí kí wọ́n túkà. Gbogbo ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́yẹ dúdú.
1: Every kind of price of black witches.
0: Lórí ògùn àbáwáyé ẹ̀.
1: Over your divine glory.
0: Kí wọ́n fọ́dà.
1: Be broken.
0: Òkè tó tì ọmọlé.
1: That mountain has shot you in.
0: O ni mo wá bá wí
1: lónìí. If I take them to
0: see. Àkókò wo lè yẹ mọ́ gbógun tó.
1: When you be part against those mountains.
0: Nígbà tí a ti lọ́ba le.
1: When you find it hard to move
0: forward. Àti ṣègbéyàwó le.
1: To do marriage is so hard.
0: Àti bímọ le
1: fún ẹ. To give birth is so hard.
0: Àti kọ́lé le.
1: To build a house so hard.
0: Àti jẹ́ èèyàn le.
1: To be great so hard.
0: Irú àkókò báyìí.
1: At such a time.
0: La mọ ń ké pọn lọ́rùn ìjà.
1: We try to destroy the
0: place. Yóò sì dìde
1: o. And we will rise.
0: Bàbá mi àrò ní rogún mọ́ tù.
1: Bẹ̀bẹ̀
0: ojú ọ̀nà tí èèyàn kì í ṣàdédé
1: ní. Wọ́n tẹ̀lé ọmọkẹ̀ ìjẹlẹ̀.
0: Tó ṣe abẹ́rẹ́ tí ò sí
1: pọ̀lọ́.
0: Wọlé wọlé tí wọlé dé
1: náà pọ̀lọ́.
0: Ọba mi àfọ̀rọ̀jà.
1: Káàbíyèsí o.
0: Lónìí.
1: Today.
0: Tú àwọn ológo ilẹ̀. Tú àwọn ológo
1: ilẹ̀.
0: Tú àwọn ológo
1: ilẹ̀.
0: Tú àwọn ológo
1: ilẹ̀.
0: Ọ̀gá.
1: My brother.
0: Ọlọ́run wà.
1: God exists.
0: Ẹ tí ò bá rí rí. Ọba tí a ò lérò pé.
1: The God cannot descend.
0: Ọlọ́wọ́ tó ń nà jáde.
1: The God has sent back his
0: hand. Ṣé ẹ̀dá kò mọ bó ṣe
1: ní. Àdó máa lọ àgbẹ̀
0: mi. Àti ó ní àdúrà tá ń gbà tí ń gbà.
1: That's why our prayers have been
0: answered. Ó ní ọ̀rọ̀ tá ń sọ tó sọ́ra
1: rẹ̀. He is the one to speak that come
0: to pass. Ìjìnlẹ̀ tí ò ṣe rọ́pò.
1: He is the vision that cannot be
0: fathomed. Àmà aka ẹ̀dẹ̀ ẹrú agọgọ bí
1: ẹ̀dá. Ẹ̀mí mímọ́ ọlọ́run.
0: Gbogbo òkùnkùn tó fi lé ìṣẹ́ gbogbo.
1: Every time
0: mẹ́ta

0: jẹ́ kí ó yà lọ́rùn mi.
1: Láti tí a bá
0: máa sọ tí ò jẹ́ ká lọ́rùn mi.
1: Láti àwọn ọmọdébìnrin bá gbọ́dọ̀. Ẹ jẹ́
0: ẹ̀mí bímọ. Iná olúwa ó dá fàyà lọ́rùn mi.
1: Fàyà
0: kọjú ò jẹ́ ká lọ́rùn mi. Tí ò jẹ́ ká lọ́rùn mi.